0: mi.
1: O lọgọ dídá bá mi tọ́ bàbá mi tọ́ fẹ̀yìntì. A dúpẹ́ wọn mọ́mọ́ wa lọ sí kọ̀rọ̀ ayé. Bí wọ́n ṣe ń ṣe tẹ̀nà dí àwọn abiyamọ ní àgbáyé Ọlọ́run náà ní ọgbà. Kókókó báyìí lójú aráyé lè mọ́ wa ṣùgbọ́n Ọlọ́run ní ọgbà kójú wọn mú wa mọ́lẹ̀. Abiyamọ àgbáyé ọ̀rọ̀ rẹ ti ẹ̀tọ́ ayọ̀ ayé ògbà yọ̀ lọ́wọ́ rẹ. Gbogbo ilé pariwo go go go go go go go go go go. Orúkọ ọmọ ni nìjẹ́nu ọmọ pásọ fọ́kẹ́yẹ mọ́nà bàbá alábìyamọ lè mí jẹ́.
2: A better information won't give you no move an inch, but if you know say you won't move, move your radio with you.
3: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
4: the voices you need at work all day, every day till payday.
1: Lẹ́ni yóò padà wúlò lọ́la. Bẹ̀rẹ̀ iṣẹ́ kékeré yẹn mọ́ wọn tẹ́ nìkan fẹ́ sọ ìwé sakaráyé orí kẹrin ẹsẹ̀ kẹwàá ni kẹ bá mi kà sókè.
5: Ẹ má ṣe kẹ́kọ̀ọ́ ọjọ́ òun kẹ́.
6: If you want make a ginger, give me key kọ́kọ́rọ́.
7: Kí ló dún la wọn á ṣe àdìdì?
5: Kẹ̀kẹ́.
1: Ìwọ jáde wípé obìnrin nǹkan kan kó wájẹ́ kọ́lọ́rùn kó mi sì. Bó ṣe
7: mú àdìdì.
1: Bẹ̀rẹ̀ kékeré yẹn lórúkọ Yẹ́sù ó di ńlá. Lọ́rùn sọdí gbígbòrò yóò bọ̀ mí sí iṣẹ́ yẹn. Ẹni tí ó rẹ̀ lọ́wọ́ tó fi bẹ̀rẹ̀ kékeré tó fi padà dín lọ Ọlọ́run máa ran sí ọ. Ológun ọmọ inú ilé yìí kò ní ṣàgbéjẹun. Ọmọ tó fẹ́ lọ́jọ́ ayẹ̀lẹ́ lórí yẹn ò ní pàdánù rẹ̀. Màmá tẹ ọwọ́ àtẹ́lẹwọ́ ni kì í tẹ́níjẹ wà á jèrè ọmọ rẹ̀. Ọmọ á ṣe fún ọ jẹ. Ayọ̀ ló fi gba eré rẹ o. Ẹni ẹlẹ́ni ò ní gbà mọ́ lọ́wọ́. Òkò tí a bá sọ mọ́ pẹ́ lórúkọ Jésù ẹlẹ́ni ní àfọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀. Owó tọmọ rẹ fi ṣe pelenge pelenge ayé ò ní gbà lọ́wọ́ rẹ̀. Ọ̀rọ̀ ìwọ àtọmọ rẹ lọ́jọ́ ayọ̀ kò ní di yín pọnyẹrin. Gbogbo ọmọ rẹ ṣe fẹ́ tẹ iri ayọ̀ báyìí yóò kọjá yóò fi mọ̀ ọ́. Ọmọ rẹ ò ní tójú lẹ̀ mọ́lẹ̀. Lára tó rọ̀ mọ́ orí lójú lórúkọ Jésù ojú rẹ̀ máa rí ayọ̀ ọmọ rẹ̀. Lára tó tún rọ̀ mọ́ orí létí etí rẹ̀ máa gbọ́ ìròyìn ayọ̀ ọmọ rẹ̀. Lára tó tún rọ̀ mọ́ orí náà ní imú lórúkọ Jésù ò ní gbórun ara rẹ̀ tọmọtọmọ. Lára tó tún rọ̀ mọ́ orí lẹnu ò ní jẹ̀kọrọ̀ lórí ọmọ. Lára tó tún rọ̀ mọ́ orí lọpọlọ lórúkọ Jésù ọpọlọ wa ò ní dọ́bà. Lára tó tún rọ̀ mọ́ orí ní irun irun wa ayé ò ní fàtú. Tàbí kí lẹ́kẹ̀jì máa gbọ́ óyá ọjọ́ ayọ̀ rẹ̀ ò ní yẹ̀. Ìyókù ọdún yìí rẹ̀ dé o. Ayọ̀ dé, ìgbéga dé, lórí ọmọ óyá wà á láyọ̀. Ohun tó dàgbà sọ́wọ́ òtún ọmọ máa mú lé ọ lọ́wọ́. Ìyókù ọdún ọmọ rẹ̀ ò ní sẹ́wọ̀n. Ìyókù ọdún ọmọ rẹ̀ ò ní rákòbá. Jésù Olúwa wa, ẹ̀rí méjì lẹ máa sáré gbọ́ ní ṣísẹ̀ntẹ̀lé.
8: Ọmọ mi kan kò gbọ́rọ̀ sí mi lẹ́nu. Ọmọ 28 years dẹ ni. Ó ti lọ sí ẹ̀wọ̀n lẹ́ẹ̀mejì.
9: Jésù.
8: Ọ̀rọ̀ tí ó kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀.
9: Bàbá ẹni sùúrù ẹ̀wọ̀n bo.
8: Ìlà Rọ́ prison ló lọ.
9: Lẹ́ẹ̀mejì.
8: Bẹ́ẹ̀ni.

0: yẹba kẹrẹ tó tí ò yẹ kó fi ránṣẹ kódà kò jẹ tẹnẹ ra ni ìwọ gbìyànjú kó ṣe àtòrí kan ṣe kan lọlọrun o bẹẹ ṣe ń ṣe owó ní tán lọwọ yín o náà ìpàdé ẹfọ ní ọlájẹ sáré rán àwọn ọmọ ọlọrun létí kí aago mẹsàn tó lù lọla ni gbogbo ọmọ ọlọrun yóò ti dé orí òkè tí ń bẹ ní ìfọ yẹn tí gbogbo ènìyàn bá ti ń bọ oúnjẹ john baptist la máa mú wá tí ń jẹ òyìn bọọlẹ ní bọsúbọsọp tó wà ní ìfọ ní ògùnṣe ní bọsọp yẹ sọ fún alọkadà kágbé lọ sí ṣọọṣì àwọn fàkẹyẹ aago mẹsàn ni o wà á ríre gbà ọlọrun bàbá alábìyàmọ o ààyè ló wà.
1: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamo, a ò ní máa bọ́ jẹ mọ́.
2: From Lagos, this is
3: Jordan. 105.5 FM.
4: This is Jordan 105.5.
5: Station with a voice for untrue.

0: tiɛ wa de fa yɛ fɛ yesu do wa wa ibi taa de ɛ o fɛ fɛ riranṣɛ fɛ maa ni to yi lɔwɔ lɔsɔsɔ lɔdɔdɔ lɔsɔsɔ ni gbogbo igba wo bi mo bɛn lorukɔ ɔlɔrun ogun iṣɛ gbɔ ɛri yɛn o ni ko sowo to mo ti na bóyá wọn náà wà á nẹ́rì fìránṣẹ́ sí wọ sọ́bnọ́mbà àbúfẹ́ mú déètì bá mi sọ̀rọ̀ ní wọ sọ́bnọ́mbà àbá ti ń pè fún ẹ bóyá.
1: 0803346281
0: gbogbo àwọn tí mo ka tí mo tọ́ nílò àánú lórí iṣẹ́ lórí ọmọ lórí visa wọn àtàwọn tó ń jẹ gbèsè lójú méjèèjì aago méje sí aago mẹ́wàá ni programme 3 good hours àtòjọ fojú rojú ó máa dára fún ẹ àwọn tó ń jẹ gbèsè àwọn tọ́jà wọn òbí tọ́jà àwọn tó ti liquidate tó yẹ pé gbèsè náà ni wọ́n ń jẹ ní gbogbo ìgbà àwọn tí iṣẹ́ ọwọ́ wọn ò tó wọ́n jẹ mọ́ àánú nìkan ló nílò aago méje sí aago mẹ́wàá mọ̀nà lẹ́yìn náà la máa fojú ojú wo bí àjọ fojú ojú èmi àti ẹ àtòjọ ríra ètè dé kó lè tètè ó dẹ̀ máa dára fẹ́ mo ló ti gbọ́ mi ọmọ tó tó lọ sí ìyànà padà bọ́ọ̀lẹ̀ ní ìyànà odò fẹsẹ̀ rìn wọlé nọmba 5 victor láàyà ló lọ àjọ pàdé ó dẹ̀ máa dára fún ẹ láàrú tó bá ti ń mọ̀ kó máa pé ìrọ̀bá sọ̀rọ̀ wọ́n bá ti pè fún ẹ wọn láti ra àánú gba jésù olúwa wa amẹ ìpàdé kan tó máa wáyé nílùú ìfọ̀ fojú ojú ni aago mẹ́rin sí aago mẹ́fà ó máa ní agbára òbí programme aago mẹ́fà sí aago méje àánú nìkan la máa ń béèrè fún wọn náà máa bọ̀ kó jórí ọ̀fẹ́ àánú wà tún mọ́rorò gẹ́símánì délé ẹ bọ́ọ̀lẹ̀ ẹ nfpc ẹ kọ́ bá ti sọ yẹn gbẹ́ ẹ lè máa gbọ́kadà vision academy fẹ̀rọ̀ wá fire and the world tẹ bá ti pẹ̀ máa pe nọ́mbà mi àwùjọ pàdé yóò sì dára fún jésù alágbà wíwá àmì gbogbo ẹyin tẹ lè ṣe kẹ má ràn wá lọ́wọ́ ẹyin wọlé fẹ́ fún wa lọ́rẹ́ àánú mo bẹ̀ tó bá ṣe ẹyin yẹn 10,000 wàá rà àánú gbà dọjọ́ alẹ́ dọjọ́ ogbó mo tó bá ti ká mẹ́ lọ́wọ́ wà ní mo fẹ́ lè fúrúgbìn àánú mo fẹ́ lè fúrúgbìn àánú ó lè ṣe kó tún ṣe fọ́mọ ẹ wo bí tó bá ti ṣe tán anoint ọwọ́ méjèèjì irúgbìn abiyamọ wà ní mo ti jìyà lórí ọmọ ọjọ́ alẹ́ olúwa jẹ́ kí ọmọ ti má jò tàràkà jẹ́ kó rà àánú gbà 1,005 ni fún ti yẹn kó fún tọmọ yẹn bó bá ti ń ṣe anoint àwòrán ọmọ yẹn àti ìwọ tó bí fúnra rẹ ẹnìkan wá ń bèrè pé kí ni account number 0096074221 access bank ọlárẹwájú solomon ọlágbèmí.
2: ẹnìkan ní mo ti rí kan 0096074221 access bank ọlárẹwájú solomon ọlágbèmí.
0: bó ti ń fi sí ọmọ ò ní kú mọ ẹ lórí wọn ò ní fi kú ọmọ pókìkì ọmọ ẹ á dẹ̀ dára fún ẹ jésù alágbà wíwá àmì ó fẹ́ pé wòlíì ẹ bá sọ méjì náà ni wo bí máa flash lè pè mí kí n súde fún ẹ bóyá.
1: 0802661 3610
0: ìkejì
1: 0803346281
0: ó máa dára fún ẹ ojú òní ti ẹ pé ẹrọ bá ń sọ ó dẹ̀ lè mú déètì ó dẹ̀ máa dára fún ojú òní ti ẹ kí láwọn fi parí ẹ gbogbo ìdámẹ́wàá ìwọ náà sorúpin ìdámẹ́wàá rẹ ìdámẹ́wàá àti ọrẹ òun náà lè ṣe ẹyin pàkejì ẹyin tẹ́ fẹ́ máa fowó ran programme lọ́wọ́ o lè sanwó slot méjì mẹ́ta obi ìwọ náà sọ sí gtb account kí ni account number ó yá máa kọ́ sílẹ̀ 0016499723 gtb ọlárẹwájú solomon ọlágẹmí bó ti ń fi sí ọmọ òní kú mọ ẹ lórí bó ti ń fi sí ó dẹ̀ jèrè ọmọ dọjọ́ alẹ́ dọjọ́ ògbó jésù olúwa wa àmì tó bá ti ń fi sí pé mí kó o tún fúrúgbìn ọ̀rẹ́ àná bó ti ń fi sí pé kí n gbàdúrà fún àtìlẹ́yìn rẹ má gbàgbé pé sunday méje kan lọ ní ìyànà pàjá àti ìlú ìfọ̀ monday méje ń lọ ní ìfọ̀ ó máa ní agbára tuesday méje ń lọ ní ìyànà pàjá má gbàgbé wednesday méje ní ìfọ̀ wednesday méje ní ìyànà pàjá má gbàgbé thursday méje náà ń lọ bákan náà ó dẹ̀ máa ní agbára jájọ fojú rojú ní méjèèjì super sunday ní super thursday super wednesday ó máa ní agbára jájọ pàdé thursday ọ̀sẹ̀ yìí máa ní agbára sa gbogbo èèyàn máa wá pẹ̀lú aṣọ kan wo bí tó wọ̀ mọ́ ń la máa fi gbàdúrà ní ọjọ́ yẹn ó dẹ̀ máa ní agbára má gbàgbé pẹ̀bí parapọ̀jú ló mọ̀ sínú ètò yìí ó fẹ́ rí mi wọn náà fẹ́ mọ ọkàn ọlọ́run fún nǹkan tó dáwọ́lé lórí ọmọ lórí gbogbo bi ajo pade o de ma nagbara wa de fi ayo la be igba ope o de ma dara fun oju oni ti ileri olorun a de se baba bi ke baba ti ku nbi a lo le oluwa a lo ifo a lo yana paja ji ajo foju roju la ro ji ajo gbadua ka bere fun anu ma gbagbe o anu a ma pe sere anu a ma ti dariji anu a ma gbe ni sipo teyin o to si laye ba wa gbagbe pe apala koko yi baka don lola yesu oluwa wa
3: from Lagos this is
4: Jordan 105.5 FM
5: this is Jordan 105.5
6: station with the voice for entrepreneurs

0: Jésù tó se mi lóore ó se mi dáadáa mo dúpẹ́ tèmi mọ́ mi lanu sọ pé olúwa mo dúpẹ́ tèmi mo dúpẹ́ ìkọjọ kan oore tó ń se nínú ayé mi ó se gan o bẹ́ẹ̀ ṣe dọ̀bálẹ̀ yẹn baba mo dúpẹ́ pé o ti dárí ẹ̀ṣẹ̀ mi jìn mi mo dúpẹ́ pé o ti wẹ̀ mi oní bí wọ́n bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta lẹni tó le dúó ó ní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ká lè ba máa bẹ̀rù ẹ̀ ọlọ́run jọ dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ lérò lọ́rọ̀ àti níṣe mi ẹ̀ṣẹ̀ táwọn ọmọ mi le dá tí àṣẹ òfin ní kàn wọ́n dáríjì wa òní lọ́jọ́ àánú máa sọ olúwa sànú mi fọ mi wẹ̀ mi dárí ẹ̀ṣẹ̀ mi jì mí wọ́n kà mọ́ mi wọ́n wo ti ẹ̀ṣẹ̀ mi wọ́n kà sí mi lọ́rùn ògo ni fún ọ Jésù ó gbogbo àwọn tí wọ́n dojú bolẹ̀ tí wọ́n dọ̀bálẹ̀ àtàwọn tó kúnlẹ̀ yìí ọlọ́run nínú agbami agbára dáríjì fọ̀ wá ní àwẹ̀mọ́ wẹ̀ wá ní àwẹ̀mọ́ nítorí ikú Jésù gbogbo ẹ̀ṣẹ̀ lérò lọ́rọ̀ ọlọ́run dáríjì ògo ni fún ọ Jésù Jésù olúwa wa ẹ̀yin ọmọ ọlọ́run ẹ wá dìde ẹ jẹ́ àgbàdo ẹyọ kan sí òní ẹlẹ́ẹ̀kẹta tí ọlọ́run kì í kọ̀ àdúrà alákọ̀ọ́kọ́ ni àdúrà ọ̀pẹ ẹlẹ́ẹ̀kejì ni àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ó ní mi ọ̀fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àfikún ronúpìwàdà àdúrà ẹlẹ́ẹ̀kẹta ó ní àdúrà fún àánú ó ní láàrin ọdún máa sọ iṣẹ́ mi jí oṣù yìí ti fẹ́ tán báyìí systematically today is 29 òní tó wá bọ́ sí ọjọ́ agbára ìsìn méjì láṣìṣe ní wẹ́mà ẹ̀yin àyànfẹ́ tí n bá ti kú òun bí mò ń lọ sórí facebook gẹ́gẹ́ bá a ṣe ṣékù lánàá mo sì tún wà lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ testimony ẹ mọ̀ọ́mọ̀ dìde ó yẹ ka ẹsẹ̀ márùn-ún síwájú 1 2 3 4 5 wá nawọ́ yẹn sókè ẹni bàbá mo bi o ni nitori aanu je testimony mi o jade olorun to po ni pa e sa sori to ba tin tenu mo nkan especially to ba ti mo lead yin ti mo tenu mo mo so ko pe wasu yen lana pe you must share testimony obodo ni eri ni and orisirisi eri lo wa bo kin to so mo bodo so di to fi bodo share testimony ma list e ni si sentele ba se n ba lo yin lamu ojo sunday inu ọ̀sẹ̀ titun inu oṣù titun nawọ baba fàyè gba ẹ̀rí nínú ayé mi nítorí àánú rẹ nítorí àánú jẹ́mi náà bá wọn sọ ẹ̀rí láyé ọlọ́run jẹ́ ń gbóhùn ara mi fún mi ní agbára tẹ́mi náà fi rí ẹ̀rí sọ I want to share testimony sàánú mi ọlọ́run ọ wàá sọ ní ìgbà márùn sàánú mi ọlọ́run sàánú mi ọlọ́run sàánú mi ọlọ́run sàánú mi ọlọ́run ẹ sàánú mi ọlọ́run gbogbo ẹni tó náwó ẹ méjèèjì sókè bá tí mi ò lọ kọ wa ládùúgbò yẹn ó ní jésù ọmọ dávidì sàánú fún mi gbogbo bí tó bá ti ń gbọ́ mi lórúkọ ọba bàtọ́ máa ti tẹ̀mí mímọ́ sí àmì yẹn ló wókè kí ẹ̀mí mímọ́ kọ́ sàánú ẹ wà ní testimony in jesus name ẹ jẹ́ ń ṣe báyìí aago mẹ́jọ àbọ̀ ní ìsìn alákọ̀ọ́kọ́ yóò bẹ̀rẹ̀ nínú wẹ́mà and mo rí igi ẹyọ kan tó ní èso ẹyọ kan mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti wá sí díẹ̀ tí wọ́n ń lẹ oríṣiríṣi nǹkan mọ̀ tí ọ̀ka ẹ̀mí ọlọ́kàn ni kí n ra mú bàtà tí ń bẹ lẹ́sẹ̀ mi kí n yọ ẹ bí mo ṣe jù sí báyìí àfi bí ẹni pọ́ fẹ́ jábọ́lẹ̀ fún mi níwájú ẹni tó ní ayé àtọ̀run mo sì rọra mú èso yẹn ni olúkúlùkù ń jẹ ìsìn ẹlẹ́ẹ̀kejì yóò wáyé nínú old auditorium nínú ìsípayá mo ti rí sá so gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ ní àǹfààní láti bá mi pàdé láàárọ̀ yìí ẹ lọ múra láti ìwòròdì ẹwọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn ìsìn tààrọ̀ yóò wáyé ní new auditorium ìsìn tọ̀sán tọ́jẹ́ nọmba 2 yóò wáyé ní old or second auditorium ìyẹn ní wẹ́mà náà gbogbo ẹ̀yin tó bá ń lọbi iṣẹ́ tó ráyè láàárọ̀ yìí pàdé mi ní 4 torí n tí ẹ̀mí olúwa ní ká ṣe ẹ gbé kírìmù tó bá wù yín dání tẹ mọ́ lò èmi ọkàn sọ àwọn nǹkan kan sí lẹ́yìn ìgbà náà glove ọwọ́ yín lẹ́ fi gbé ká tó wá máa sọ̀rọ̀ nípa glove tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹnìkan ní pásítọ̀ kí ni ìtumọ̀ ẹ̀ nawọ́ sí mi wájú kọ́kọ́ nawọ́ tá a bá rí ẹnikẹ́ni tí wọ́n wọ àbọ̀wọ́ àṣetì tàbí ìbọ̀wọ́ àmúbọ́sí tí nǹkan fi máa bọ́ lọ́wọ́ ẹ̀ mo pàláṣẹ orúkọ jésù àti ẹ̀jẹ̀ rẹ̀ kọ́ gbọ̀n dánù in the name of jesus christ ẹ kégbè I must share testimony and gbogbo ẹ̀yin tẹ́ wà lórí facebook wòlíì ọ̀dẹ́kùnrin yóò wá sí youtube ní ìsìn tó bá ti di 6:30 máa wà lórí youtube ní agbára ọlọ́run and e ma ba mi ran awon omo yin leti woni odebun yo wa si ilu UK mo nbo ni London e ba ma so fun won le ni on the 18 ni woni odebun le yo wa lori ni ilu United Kingdom ni London precisely lagbara olohun e je kin se bayi kini di to fi bodo share testimony number 1 sharing testimony glorify God ni gbogbo igba to ba nso eri olohun a ma yo muda inu olohun ma dun and mo so lana kini di to fi share testimony e da segun patapata igba to testimony to ba ti so testimony ogun yin setan eni kan ni why bibeli lo so be nu revelation 12 oni a segun dragoni nipa eje oduagutan ati nipa oro eri enu won so testimony glorifies God. Ninu we First Chronicle chapter 16 verse 8. Olorun lo so be eni kan ni e kan kin gbon to so. First Chronicle 16 verse 8 ma to ka verse 12. Oni e fi ope fun Oluwa. E fi oruko re. E fi ise re han ninu awon eniyan. Ise to se ninu aye re ma fi han. Wa wo verse 12 ati verse 13. Oni e ma ranti ise iyanu re ti o ti se. Ise ami re ati idaju enu re e ma fi yin o wa ni eyin iru omo Israel iranse mi eyin iru omo gbogbo eyin omo Olorun te je omo Olorun omo leyin Christi e ma mo so nipa ise ami re mo bi owo yen lori ki osu yo to pari osu ta bere ni omo bi o se sele I mo bi o se wa eri re jade in the name of Jesus. And you tell you Facebook, YouTube, at the soldier, a cosiminis, I or Deconi a Pafra, Mosia testimony. So testimony glorify God. You know, no man do. Kituni Marcel, when you share testimony, oh, sharing testimony encourage other. Nigba to ban share testimony, hala when you know what you want to do. Oh, you le my set on say, I may ya when you let it below attention. I mo yawo eyan lo ti gba lowo depression ni gbogbo gba to ba so eri because so ri nton la koja 1000 eyan ni la koja it is sele si oyen I be mo yen I rise yen I lowo yen I ri nkan se kan I mo yogun logun eyan ni la koja but ti an ba gbo po lo se ti e o no wa fokan bale olodun to se ti taye ko ku oni di sasu o le se temi na bi gbo testimony nton lo ti se fe nikan a si wu elomi soke when you are sharing testimony people are inspired not only inspired they are motivated that is the secret behind it inu wa dun okan wa yomuda Matthew chapter 5 verse 16 ojo dimimo when you are sharing testimony you encourage other people number 3 when you share testimony in George mo pe you are demonstrating God's power the power of God gbogbo igba to ba so won fi agbara olohun ran ni onje o dimimo fun aye pe Jesu ni alagbara and eyan ara ile tala alagbara oh down Jesu ni alagbara o nikan ni nu we Isaiah won la o si ma pe oruko re ni iyanu odo Jesu ni iyanu pin si o ni won fi gbogbo se iyanu sori ko se nti odam and to ba ntele to ba nsin o di dandan ko se iyanu laye re e wo glove la re bo ba ni glove sa gbe cream e dan emi woli odekun leta ran si oyo so tele gege bi ohun oluwa mo kon to mo po nu jesu olohun ba ngbo so when you are sharing testimony you showcase God's transformation power gbogbo igba to ba yin olohun to so testimony sise lo mo je ki aye o mo pe ni toto alagbara ni jesu and awon kan so pe won ko won ni mi lo lo fe ko eyan mi lo leyan fe ko ah bi pastor kan ba dide to le ma ko won ladu gbogbo nta ma so yo ti ya wure ti pe olufe ta na ojo toni e tun mo wo atun bo church o atun tin se nkan ti o tun mu eri mi jade o alo ni jade losu ilofo eyin na egbon ti mama iso engineer kin to so number 4
1: se ya ti mo n gbe testimony eri ah o sa mama kada ninu awon mama pastor nbe wa gbe omo idani ki mami o fi le soro o re o o ntun da era gbe lo le e da kon yin bi te ti wa
2: yetunde olure mi lekun ati ikerekiti ni mo ti wa
1: ikiti le ti wa
2: ah ogunja mi o ogunja mi gan awon mo dupe lowo olorun oluwa oya aso iya kuro lorun mi.
1: Mo like language yen. Won la won dupe pe Olorun ya so esin asogun oya mi me yin te fe ko ya kan yawo bayi bi n ba gbo to si ami asogun ya lara yi
2: mi mo nkan ti ni ti se ri mo sosa
1: e sosa
2: mo ruju tu ara mi tin ba tin lokan ako ma fi mi le mo se yawo ni 98 abimo sin kokan okunrin olokunrin sa ba ti e lo
1: eni sosa ko bi ni
2: ni ti mo ni nu
1: baba ni ka bi ni ejo ko kini eji yin ma
2: I'm 58 yes I turned 58 in January
1: lodun yi
2: be ni sa
1: e wo mo dodo sa
2: ah
1: e ri bi
2: baba mi mo lo hospital ni loyinbo ta ba ti debe one story or the other after ti mo se fibroid surgery bo we ba ji gaga won fe se assisted pregnancy fun mi won tun ni mo tun ni medical condition yen tu kuro nbe a fe se HSG no ma npe iterosia salpingogram ton ma pass dice lati ojo ara ton ma wo binu seri won ri pass kilo mi ko saye tan ma gba ko ile omo
1: oju omo di
2: di ko ti yi kuro mi te won bi to ya si nba sin mi o tu ko si wala ma fi ise to dale daddy mo se nse ni loju kan mi o de mo
1: eyi
2: mo kan po yi loju kan mi mo pe mo po yi loju
1: se bayi apera to mu mi mo le apera oju kan na wa ni bayi loluwa wi wa wa mi ina ja lara mi ina ja ina ja ina ja baba won ra ri na oluwa de mi ku loju kan in Jesus name sit down
2: mo wa da ode mo wa da ode anything tin ba ri ma sa se ti daddy paro wo wala o wa di mo bo ko rin loyinbo mo de ni we igbelu
1: eni we igbelu
2: mo ni o wa ji pe mo emi ko wa yari mo ni mo ti ma lo Nigeria our counselors ni let us help you we can do this oju mi saran ileni 2014 ileni gba mo de de Nigeria mo sa de te ile Nigeria kini mo we ma se Benny, but me le give up on my life. No, I better. Nino any more current selling Muloshosha.
1: Esosa.
2: Ah, Baba mi Mososha, I mean, conical, who by any moshe.
1: Posi Benny.
2: Baba Osha, Benny, fuck Osha,
1: fuck up. One people be me. Asha Katahala.
2: Baba mi is my bassi, and yet me go, and you go, and you don't come with the Lord, Danny.
1: Agbara to ha omo gaga agbara to ni oda bi ejo to lo won eji olapa ki gbogbo nu ese ami ni oluwa ya se da ni seju ka tewo yan ma do ya oluwa ti na bobe ah ni bi orisa ti wa oluwa ti na

0: àwọn mẹ́ta mi ò ní wáyé asán. Màmá ì ní bí mo sin adìẹ kò ní pamọ́. Nígbà tí wọ́n bá dúró ti ayé èèyàn, wọn ò ní jẹ́ nǹkan kó sèso. Má sùn o, má mì kan rèé.
1: Ìgbà tó wá di pé ìyá tó ṣe òòṣà fún mi tó kú, ni mo ní mo máa káàkiri lọ. Ta ni màá máa gbó òòṣà lọ bá? Ta ló máa.
0: Bó lo sọ́ngàn ṣe rí?
1: Bàbá ó dá ṣàjọ ni. Orí mi wá jẹ́ ṣe òòṣà mọ́.
0: Ẹ ṣàjọ ni.
1: Mo wá di ẹrù pàǹtí jọ sílé. A bá ti ìṣọdún fún òòṣà tá ṣe gbogbo ẹ̀ a máa pa mí nínú ilé. Mi wá mo kàn wá òpin òkè ẹja ti fi yẹn lẹ̀. Ṣùgbọ́n ọmọkùnrin kan Ọlọ́run fi ṣe
0: áńgẹ́lì yín.
1: Wo ló máa ń tún jẹnẹrétọ̀ mi ṣe nílé? Olúwa invite mi sí program wọn ní kẹrẹ. Mo wá ní ìbọ̀ṣọ mẹ́pọ̀ ló ṣàní mi. Ó ní mọ́ mi ẹ̀ ṣá máa bọ̀. Mi kan mọ ọmọ tó kọ́ sí mi lórí ń jọ yẹn. Mo bá kọ gbogbo àwọn ọmọ ilé mi. Mo ní ó yá we are going to church. Wọ́n bá wò mí pé church. Àwọn ni mo ní we are going to church. Bí gbogbo wa ṣe lọ ni a bá wọn ṣe program yẹn. After that program, dadi mo mọ̀ pé it is finished with this Osha.
0: Pé ayé òòṣà bàjẹ́.
1: Ayé òòṣà bàjẹ́ bàbá mi, ayé wọn bàjẹ́. Because kí ni kókó wọn gan? Bàbá mi Ọlọ́run wá jẹ́ kó yé mi, mo gbọ́ nínú ẹ̀mí mi. Ó ní iṣẹ́ mo rí gbogbo nǹkan tí mo kójọ yìí. Ó ní they will stand in judgment against you.
0: Mi mọ̀ bóyá olóòṣà o, kí ló ń bọ? Tá a bá kú òǹbí kí ló tún lọ forí balẹ̀ fún? Wọ́n á dúró takọ̀ ọ́ o. Egyptians are not God in my life. You have seen them today, you will see them no more. Egyptians are not God in your life.
2: Láyọ̀lá mo ní òòṣà tàkà háyà. Wọ́n ẹ̀yin ọmọ Ọlọ́run pẹpẹ yẹmí ọ̀pọ̀ ọmọ láàárọ̀ yìí. Ṣé gbogbo tí mò ń kọ látọ̀rọ̀ náà Monday àti Jẹta àti Tuesday? Ṣé mo rò bó o ti ń lóye? O ti ń gẹ̀tì ń tà ń ṣe? Ẹ lọ múra mọ̀mọ́, ẹ já pàdé, ẹ wọ gílọ̀bù yín. Olùfẹ́ ẹ gbé kírìmù yín dání, ẹ jẹ́ kí n sọ tẹ́lẹ̀ sí. Ìkànnì tó ń gbọ́ yìí, ìkànnì ń gbọ́ yìí. Àǹtí bá ti pọ̀ bí nísìn lórí rédíò, Ọ̀dẹ́kúnlé Epaphras lẹ́yìn ti pàdé mi lórí Facebook, YouTube and TikTok. Ọ̀dẹ́kúnlé má bá ẹ̀dọ́ Ọlọ́run kankan chaati o, ìyẹn nìkan kọ́ o. Báwo la ṣe ṣe gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run láti ìwọ òde ẹ wọ mọ́tò gbági? Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ń wẹ́mà. Ẹ bèrè chọ́ọ̀chì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Pẹ́pẹ́ yẹ ọ̀pọ̀ mọ̀ṣá. Nínú ìsìn méjèèjì, ìkan ní aago mẹ́jọ àbọ̀, ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní aago mẹ́rin. Aago mẹ́rin alákọ̀ọ́kọ́ wáyé ní New Auditorium wa, ẹlẹ́ẹ̀kejì ó wáyé ní Second Old Auditorium. Ulumiku Amena Asa.
1: Ìyá mi wọn wo mi ò rí pé wọ́n lè wá lélẹ̀. Màmá Juliana Aluko láti.
0: Màmá Juliana bóyá ẹ̀sìn wà nù pàdé Aluko. Bẹ́ẹ̀ bá wá ẹ mọ bọ́ǹta, bẹ́ẹ̀ bá wá ẹ mọ wò wá lé.
1: Nọba ni wẹ́ẹ̀rì ìyá yóòbí kan bẹ́ẹ̀.
0: Èdè wọn sọ ayé ẹ sọ bí wọn ṣe sọ.
1: Wọ́n ní mọ̀mọ́ ẹ̀yìn yóòbí kan pé kí mi rìjà lọ. Mọ̀ ní kí mi já lọ pé kí n jẹ́ ká wa máa lọ ibi tán.
0: Àmì náà gbéde mi gbéde.
1: Mo ní ibo níbẹ̀. Wọ́n ní lọ́nà Ìbàdàn, wọ́n ní Jesus ti mi ìmọ̀ ibi tó ń jẹ bẹ́ẹ̀. Mo ní kí náà tún ṣe ń bẹ̀.
0: Ó sàmì tún ni.
1: Ìbá tẹ̀ jẹ́ ṣọ́ọ̀ṣì gan, bàbá mi tẹ̀ fẹ́ gbọ́mọ̀.
0: Àìṣàlàlà.
1: Mo ní kí náà ṣe ń bẹ̀. Ṣọ́ọ̀ṣì wo ni mi ò ti lọ? Mo ní kí náà ṣe ń bẹ̀. Ṣùgbọ́n ní ọjọ́ kan ní last year, kò sí ọkọ, kò sí alábàárò. Èyí bàbá rí gbé agbè wá lẹ̀, ìta bàbá tún gbé wá, àtún gbé mi jù lẹ̀ náà ni. Mo wá ní agent ẹ̀ kọjú mọ́ business ni, but business ọ̀hún gan náà tún wá ní problem. Mo tún ṣe òṣèlú gan mi, òréré ń bẹ̀. So mo wá rí pé ogun wà. Lóòótọ́ mo ti ń lọ sí church, local church. Ṣùgbọ́n mo mọ̀ nínú ọkàn mi pé mo ní the anointing tó ju ti local environment tí mo wà.
0: Cha-cha-cha-cha. Ìtẹ́lòmíì ọ̀mọ̀ nìyẹn pé tá a bá ní wá sí Jesus City kó o lè borí territorial force ni. Ẹnìkan lè wò ní jẹ́bẹ̀ àwọn agbára agbègbè. Ibi ìlò ti ń dojú kọ wọ́n báyìí. Rí pé pé tí mo wá bì ní ìsìn, à ń borí àwọn agbára agbègbè ni. O lè máa yìí. And ọ̀pọ̀ yín lẹ ti bọ́ láìmọ̀.
1: Amen.
2: Báwo àwọn ẹ̀mí kan bẹ tó jẹ́ pò lè kọ́ńkà náà lé ìní tàn jẹ mọ́jì kẹ́nìkan kó bí ọmọ rà wọ́n tí wọ́n ní kí ló ń wá ká ìrọ̀ wọn pa àwọn gan ni territorial force. Àwọn lẹ̀mí bukú tí èsùn kó sínú láti mọ̀jì kan lọ fún ìtúsílẹ̀. Bíbélì ní lórí òkè Sioni ibẹ̀ ni ìtúsílẹ̀ yóò wà. Ara ilé Jákọ́bù yóò gba ìní tiwọn. So ráwọn ọ̀mẹ̀wilẹ̀ ìtẹ̀dọ́ ewu ti an fi tele yen do in ti an je ki won to ko ile yen eyin alaje bi wa olufe a padin church la ro yi enikan ni woli be ni mo so fun o aro yi o le die ninu isimejeji am gbara di fun 77 mi ni a bere ajo se to te ni
1: so bi mo se mo sa yo gba yin grandma mi so fun omo mama wa sibi
0: en wa e wa fun ra yin
1: wa fun ara mi mo debi mi aro 6 am toku le ba pe pe kan to pari service pe awon to oju oluwa
0: wa fun omo
1: ton ba pe awon to oju oluwa ma bota ton ba pe awon to loyu ma bota
0: en jade fun mejeji
1: ijo yen ba ni ka do bale
0: mo ni e do bale nbi
1: ba do bale si kon nbe yen awon yan ti saju mi mo do bale le obire kan lori sibe a ba lo bi mo se bere yin ajo yen niyan oni onko oni onko se mo pe daji ko ku sona ni le omo gege bi
0: won ti wi tele lododo awon ebo
1: bawo ti ma ti wa si program te ba ti pe wa sita e ba ti ni ore 5000 ma wa jade ma bota mama mbo oluwa gbogbo nkan ni ya lo nje mi sugbon jo ti esi koko fun mi lomo na
0: fun mi lomo na
1: fun mi lomo ya je aye ni fun mi lomo oluwa so fun mi only your age, I don't respect it. It's not my problem.
0: Hey, we all modern. We all sin talk me. Toga wan so abu olo mama ti dagba olo niki lo kame pa elu ojo ri e atojo ri ati water lo down. Ma mama sun ekun kankan o. Mi ofe mo ye omo odun ori re ko kame.
1: Bani ta ba ti ni ijo ta mama jo. Nigbati nkan ta fe yen. To ba ti be to ba ti te wa lowo
0: e ma ni e jijo te jonjo olomo e jijo gbe ya
1: gbogbo awon to ba wa to si mi rogo ton ba le jo tori mo mama mama
0: e mo dale ru ni
1: mama judi ni mama jo ni tori mo gbagbo wi pe if you no happen for here may I just go die
0: awon wo le ni ti o ri iyanu e ka wole awon ti oro aye won kala mama ni awon ti startan pe ti o ba isele nbi mo nlo ku ni tembo lo tun ti wa be sele bi mo bo yo le se ami bi kuku bi yiye iya nu e o sele be sit down
1: bi mo se wa se titi ni e I couldn't tell anybody bi olorun si wa ba mi se
0: uyun duo
1: mi dati to wa di omo mi
0: o do mo wu mi se won bun yin lo mo yin ni abe loyun re ni
1: aloyun e ni
0: e loyun e e si bi nkan
1: aloyun e ade bi baba mi
2: na imi lo to ngbo yi kenke luke olufe mi nso nkan kan mo nlo church e mu ore yin olufe gbogbo eyan omo olohun mu ore anu bo se 2000 gbogbo eyan bo se 1000 kan so bi oluwa sanu emi na in lo gbo yi gege bi ore in ti jesu le so aye eyan daniyan e je mi omo lo church mo n lo ri facebook ni sin o ye ja lo gbogbo eyan wa glove a tun gba a fe ba awon agbara gbebeje e saye ise lesin mesi o jo gbagbe nipa esin to ba mo sin mo bo lodo christi ati nsumo 77 mi bo awon ti o ri yanu la awon ti o aye won kala Olorun gbogbo eni to ba fi ore lele laaro yi gbogbo eni to ba san ida mewa saanu won pelu majemu ipe lori mi in the name of Jesus account number church lele 19 66 36 38 73 eje n to pe 19 66 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade elekeji ni 20 17 42 90 47 2017 42 90 47 First Bank in here Olorun yo gba fun yin and Comfort Life Mission no no be jade First Bank in here eni kan woli awon omo lojo bi loka awon ti mark birthday won lo ni atawon ni wedding anniversary sare kun le ki so tele ese bibeli la ka iwe obadaya ni o chapter 1 pere lo ni a si mu mo Jonah ni merin oje marun po ti sori ofe loni ojo anu obadaya ati we Jonah gbogbo eyan omo Olorun te mark birthday ekunle eyin te mark wedding anniversary oye ekunle gbogbo eyan pata e pade mi lori YouTube nisin ati Facebook nkan ti dara mi laaro yi eyin omo Olorun ti wo bi loni da ewa kunle anu mo fe towo fun yin eyin te mark wedding anniversary yin e kunle mo gbe owo mi mejeji soke ti won ba wo eni ti o ra anu gba laye ka ka o mo won. In Jesus name you are blessed. Oh, happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Mo gbe eyan mo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 E send the message ire atanu ko bayin. You are blessed. It is well with you.
3: From Lagos, this is Jordan.
4: 105.5 FM. This is Jordan 105.5.
5: Station with a voice for entrepreneurs.
6: For

0: 105.5 FM.
1: This is Jordan 105.5.
2: Station with the boys for entrepreneurs.
3: Ọlọ́run tó yí ìgbà àti àkókò padà, ó ń bẹ láyè síbẹ̀.
4: Bí ó ti ń ṣe nígbà ni, ó tún ṣe jù bẹ́ẹ̀ lọ ní àkókò yé. Nínú ayé àwọn ènìyàn tí wọ́n ní àkókò láti ké pé.
3: Ìgbà mi gbọ́dọ̀ yí padà sí rere. My situation must change.
4: Ní ìpàdé àdúrà pàtàkì tí Ọlọ́run ti gbé kalẹ̀ tí ó ń fi ń ra ìgbà rere padà fún àwọn ènìyàn tó ń wá síwájú rẹ̀ fún ìyípadà sí rere. Ogun Jésù dogun ọ̀tá lọ, agbára ìmọ́lẹ̀ ju tòkòkò, agbára tó fi ọ sójú kan náà yóò pòórá, agbára tó fi ọ sí ipò tí kò ti Ọlọ́run yóò dohun ìtàn. Ìgbà tó le koko yóò rọjú, ìgbà tí kò rọrùn yóò dẹ̀rọ̀. Àyípadà sí rere yóò débá ayé rẹ̀. Bí ó ti ń darapọ̀ mọ́ ìpàdé àdúrà pàtàkì yé, ó jẹ́rìí sí agbára Ọlọ́run.
3: My situation must change.
4: Ìgbà mi gbọ́dọ̀ yípadà sí rere. Aago méje sí mẹ́wàá òwúrọ̀ ní gbogbo ọjọ́ Thursday lọ́sọ̀ọ̀sẹ̀ ló ń wáyé lẹ́yìn Dankara Spear Market, ìjayé ojókòrò Lagos. Ẹ pé ìránṣẹ́ Ọlọ́run, Pastor Agbájé David, torí ẹ̀rọ 08037200877. 08037200877.
3: Bí ọ̀tá fẹ́, bí ọ̀tá kọ̀, ìgbà rẹ yóò yí padà sí rere.
5: Value, innovation, radio has never been this excited. This is Jordan 105.5 FM.
2: Your favorite tunes are just a click away.
6: You feel it?
2: Jordan FM. Listen now and turn up.
7: Bẹ́ẹ̀ni ìpàdé àdúrà olóṣooṣù tó máa ń

0: ti wọn náà lórúkọ Jésù àmì.
1: Ah, o máa rà nùgbà.
2: Amen.
1: O máa rà nùgbà.
2: Amen.
1: O ní ọjọ́ àánú ni. Wà rà nùgbà.
2: Amen.
1: Ọkùnrin á sànú ẹ.
2: Amen.
1: Obìnrin máa sànú ẹ.
2: Amen.
1: Ọmọdé máa sànú ẹ.
2: Amen.
1: Àgbà máa sànú ẹ.
2: Amen.
1: Àwọn èèyàn á sànú ẹ.
2: Amen.
1: O máa rà nùgbà.
2: Amen.
1: O máa rà nùgbà.
2: Amen.
1: O máa rà nùgbà.
2: Amen.
1: Gbogbo bí tó ti rìnrìn àjò tí àánú ò tí fọ́hùn lónìí ọjọ́ àánú mo dúró bí ikọ̀ àti ìrìjú olódùmarè mo sọ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ bí wọ́n bá gbàgbọ́ tó kílẹ̀mù ẹ̀ o ti rà ànúgbà.
2: Amen.
1: O ti rà ànúgbà.
2: Amen.
1: Àánú dìde fún ọ.
2: Amen.
1: O dìde fún ọmọ rẹ.
2: Amen.
1: O dìde fún ọkọ rẹ.
2: Amen.
1: O dìde fún ìyàwó rẹ.
2: Amen.
1: O ti rà ànúgbà.
2: Amen.
1: Lẹ́kùn ànúgbà rẹ ló ya sí báyìí.
2: Amen.
1: Gba kọ́kọ́rọ́ rẹ.
2: Amen.
1: Wà á dẹ̀ ṣe bí ọba.
2: Amen.
1: Jésù Olúwa wa.
2: Amen.
1: Orúkọ mi ò yí padà. Apostle àti wòlíì SMO Mustapha JP Bàbá ṣe bí ọba láti iléeṣẹ́ ìránṣẹ́ Seed of Christ Golden Church Land of Reality tólùjọ wà ní gbárémọ ìdíobì airport area ní ìlú Ìbàdàn ní àyájọ́ òní ọjọ́ Wednesday a máa ní ìpàdé tó ní agbára tí a pè ní ìpàdé agbára láti ṣebí ọba. Mo mọ̀ wípé gbogbo tó bá fẹ́ ṣebí ọba láyé ó gba ipá o àti agbára nígbà Jésù tilẹ̀ wípé ìjọba ọ̀run ó ti di àfágbára wọ̀ láti ayé Jòhánù pé àwọn alágbára ló ń fi ipá gbà á àwọn alágbára ló ń fi ipá gbà á ìgbà mo ti mọ̀ wípé kíní ní ìdí àdúrà Máti orúkọ kan lẹ́sẹ̀ kejìlá ẹ gbọ́ mi sà fún ìdí èyí mo á wò pé a gbọ́dọ̀ ní ìpàdé kan tá a máa pè ní agbára tó ń ṣe bí ọba ìgbà náà láti bẹ̀rẹ̀ ìpàdé yìí àlékà iye mílíọ̀nù èèyàn tó ti bẹ̀rẹ̀ sí ṣe bí ọba láti inú ìpàdé náà mo retí ẹ lónìí ó máa ní agbára. Mo máa wà ńbẹ pẹ̀lú àwọn ikọ̀ ọlọ́run àlàyé gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àdúrà tó máa ń ní agbára ni. Gbọ́ mi sà nínú ìpàdé tòní àwọn àkànṣe sí àánú kan ńbẹ tá a fẹ́ ṣe ńbẹ ní ìdẹ̀fẹ́ kó mí sí ẹ̀ yá pàdé ní ìpàdé ká gbàdúrà lórúkọ Jésù o máa rí àánú gbà.
2: Amen.
1: O máa rí àánú gbà.
2: Amen.
1: Ẹ ti mọ̀ pé irú ọ̀sẹ̀ yìí the last week of the month a máa ń wà ní lufu àpẹ pàápàá lọ́jọ́ Friday tá a pè ní 24 hours marathon prayers ó máa ní agbára gan. Ẹ wá gbọ́ mi sà ọgọ́rọ̀ èèyàn náà ti máa ń débẹ̀ láti Wednesday wọ́n ń dúró de ọjọ́ Friday pàápàá jùlọ àwọn tó wá láti òkè òkun wọ́n ti máa pè pé ìgbà wọn ni káwọn ó dé ha nígbà táwọn èèyàn bá wá láti òkè òkun tí wọ́n wà Nàìjíríà ń bí ó wà Lẹ́kọ̀ọ́ ó wà lówódé ń bẹ̀rù ó wà ní Bàfò ó wà ní Abẹ́òkúta ó wà ní Sàgámù ó wà ní Mòwe ha kí ló lò dá ẹ dúró náà ó ń bẹ́ ń bàdàn ń bẹ̀rù ẹ gbọ́ mi sà ọ̀rọ̀ ni eléyìí o bó o bá lè sàmì ayé rẹ dìde.
2: Amen.
1: Ayé rẹ dìde.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: Sọ pé mo máa dìde.
2: Máa dìde.
1: Sọ pé máa dìde.
2: Máa dìde.
1: In the name of Jesus.
2: Amen.
1: Sórí àwọ̀ òwe mímọ́ àfẹ́ wò mí mọ́ because a gbọ́dọ̀ gbàdúrà mo béèrè béèrè kan lánàá pé àwọn èèyàn wo gan ni máa ń fi ogun jàyàn mo sọ bí tógun ti máa ń wà àwọn aláṣẹ bíi òkùnkùn àkàlànà ní òwe fèsù wọ́n gbọ́ mi sà ṣé àwọn ẹ̀mí yẹn náà dédé máa sọ̀kalẹ̀ wá bá ẹni rárá wọn à lè sọ̀kalẹ̀ wọn à ní agbára láti wọlé sí ọ̀dọ̀ rẹ láìsí pé wọ́n lo access kan lára family member ẹ kan tó bá ti lè join wọn òun ni wọ́n máa lò láti ṣiṣẹ́ ibi òun ni wọ́n máa manipulate láti máa ṣiṣẹ́ ibi iṣẹ́ ìjàmbá ní ìdílé kọ̀ọ̀kan àwọn ìjọba kòkòrò wọn yìí wọn nílò ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú ẹbí kan tó bá ti rí ẹnìkan gbòógì tó dẹ̀ ti sọ̀rẹ́ndẹ̀ ara ẹ̀ tó ti jọ̀wọ́ ara ẹ̀ fún àwọn ìjọba kòkòrò yìí láti máa ṣe iṣẹ́ òtítọ́ wọn ẹ gbọ́ mi sà tó bá wọ fámílì ẹyọ kan pẹ̀lú odo kekere kan abi omo kekere kan to wa nu ile o ni ma so ba won yan pe omo re kekere ni lo deliverance be ni won ni lo e ni primary school mi awon teacher lo le royin o toju won ri primary school omo kekere to foju di itin be lara re o ti koja be itin be nu re o ti koja be. So and that is what they pe o le ma loju nipa ti mo ka bibeli mo ko wo Jeremiah yen chapter 17 ni verse 9 mo joko mo study e in tan pe ni o kan eniyan e ba mi ka ki lowu
3: oko ni o ku fun etan ju o gbogbo lo
1: bibeli wi pe o kan eniyan o ku fun etan ju o gbogbo lo yen ni pe ju awon eran ko to ti en beru bi kenun bi ejo bi amateku bibeli wi pe oko eniyan o ku fun etan ju o gbogbo lo eniyan ma re ni si eje ni nbe nu e to lo wu nta eje wa ninu ito fufu o jade eniyan lo nje be gba mi sa enteyan gbe aye re le a ma je ogun fun eni enikan gbo mi ninu igbekun to ti rin to mo loruko Jesu atu o sile
2: amen
1: gba mo te wu ti Jeremiah ti Jeremiah iyen duro be ti Genesis yen nigba ipelese aye ni Genesis chapter 6 yen ha e de ti Olorun pe nbe mo underline no bibeli mi ni se mo pe Kaini ati Abeli te gbo ta buro ni won Kaini de dide o de lu aburo e pa nigba ta de chapter 6 verse 5 mo wa we de ti Olorun pe pelu eniyan o ni agbara sa e ka ki gbo
3: olorun si ri pe iwa buburu eniyan di pupo ni aye ati pe gbogbo ero oko re kiki bi ni lojojumo
1: enawo si mi ero ebi eniyan oni bori re eniyan loruko aye aye loruko eniyan bi won ba fi ka se ni wọ́n tún sálàjò ẹni ènìyàn sọ̀rọ̀ o dákun mọ̀ fọkàn tán ènìyàn sọ̀rọ̀ o máṣe gbára lé wọn ẹ gbọ́ mi sà èròǹgbà ènìyàn ó lè dámọ̀ lójúkọ́lójú ni mo ti máa sọ fáwọn èèyàn pé mọ̀ fàdúrà ṣeré pàápàá nígbàtí wòlíì bá fẹnu bá ọ̀rọ̀ kan ẹ kíyèsí o alágbẹ̀dẹ tó kàn lure ní ojú kan ṣoṣo o ní tó fẹ́ mú jáde ń bẹ̀ ńgbọ́ náà rán mi sí ọ pé kí èmi mú owó kí n lọ ṣètò òróró kí n wá ṣe ní òróró ìṣẹ́gun èmi kàn lè kó wá gbà á n ò sí mbẹ̀ nígbà tí mo gbọ́ o ò sí mbẹ̀ nígbà tí a gbàdúrà sóróró o ò sí mbẹ̀ nígbà tí a gbàdúrà sí omi ẹ̀rà padà tí ẹ ní kó kàn fọ́lọ̀ o ti wòlíì wí gbọ́ mi tó bá wá difficult tó lóòlógún tá ló mọ̀ tó jẹ́ ọ̀tá ẹ̀ iṣẹ́ tí ò lọ dédé yẹn kí ló mọ̀ tó kọ̀ sí ẹ̀ tẹnìkan bá ní òun ti ṣe kan tí ọwọ́ wò tẹ́ òun wá gbàdúrà ó wá ṣeéṣe ìwọ kò há mọ̀ pé agbára kan ìlódàdúró ẹnìyàn wọ́n báyìí sọ pé olúwa
2: olúwa
1: àṣírògùn tó ń jà mí
2: àṣírògùn tó ń jà mí
1: olúwa tú
2: olúwa tú
1: in the name of Jesus
2: amen
1: sọ pé olúwa
2: olúwa
1: o ikú ìkọ̀kọ̀ tó ń jà mí ní kọ̀kọ̀.
2: o ìkọ̀kọ̀ tó ń jà mí ní kọ̀kọ̀.
1: bọ́n tí mi ò mọ bẹ́ẹ̀.
2: bọ́n tí mi ò mọ bẹ́ẹ̀.
1: olúwa dáná sóbẹ̀.
2: olúwa dáná sóbẹ̀.
1: in the name of Jesus.
2: amen.
1: sọ pé olúwa.
2: olúwa.
1: gbà mí.
2: gbà yí.
1: lọ́wọ́ ọ̀tá mi tí mo sinmi lé.
2: lọ́wọ́ ọ̀tá mi tí mo sinmi lé.
1: in the name of Jesus.
2: amen.
1: o máa borí ogun o.
2: amen.
1: wàá borí ogun o.
2: amen.
1: wàá borí ogun o.
2: amen.
1: o nílò òró ìṣẹ́gun kan. òwúrò ìṣẹ́gun ẹyọ kan onílò ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo sọ pé wọ́n lẹ́rìí yẹn mo máa ń kíyèsí ẹ̀rí wọn lẹ́yìn ìgbà tó bá jà tó bá ṣẹ́gun ni ojú adé kan ni ẹ pé ẹni bá jágun tó ṣẹ́gun lónìí ìkógun ẹni tí ò tíì ṣẹ́gun tó fẹ́ kó ìkógun ogun náà ni ó padà gbà lọ́wọ́ ẹ̀ bọ̀bọ̀ tí èèyàn bá jà tó bá ṣẹ́gun nígbà náà ló lè kó ìkógun mo gbàdúrà gbogbo ìgbèkùn àwọn àgbáyé lórúkọ jésù ó yà kó fàyè sílẹ̀ láàárọ̀ yìí ọjọ́ àánú ni but awon adura ta fe gba loni ogun ti ojo ra nu gba ni a fe ise lori because o gbodo ra nu gba o le dairu igbe mo le te laaro yi bo ba ti di ore meji agugu so pe o lo se bi oba o ma ni agbara sa o ba ti o ti e bo ko fe be ti o gbo wa ni to ba wa le ri alakia duo ni jokes of hope bokada nbe so pe o lo se bi oba a se tenu mi jade o ma boyo ogun
2: amen
1: in the name of Jesus
2: amen
1: o wa di friday ayayaya o ma wa le sa kai e gbo mi sa awon adura to ni agbara awon iko olorun ti ne mi njo ninu won la ma jo npade ni pade gbogbo awon eyan na ma ri oju koroju ise olorun awon asiri koko a de tu si gbangba e gbo mi emi duro bi ko ati riju mo so gege bi aso tele ta ba ri agbara kan to da eduro agbara ye gbina
2: amen
1: in the name of Jesus
2: amen
1: o se bi oba o
2: amen
1: ngba te ni kan ba wole oko to de wa nbe fun odidi odun mewa 10 good years ti o de somo o ni ma ko ki se lasan now e to ti no 10 years ti o ti loyun ti o ti bimo kilo ro po ma je erongba oko e erongba okan e ti en ti se oko e ati en bi oko kini erongba okan won iru obirin be igbese won lo fi ipole gbe ti o fi di olomo laye e ja gbo eleyi
4: eludade karun oruko mi ni Rasidax Olariwaju omo ijo yin nigando eri mi gba ilo ni 2025 ti baba soju obi simura ampu fáwọn tí bàbá ní àwọn tó bá mojú olúwa èyí náà jáde mọ ampu wọn jáde mọ lórí péjọ náà ọ̀rọ̀ lọ fún ọmọ mi tó ti wọlé ọkọ láti di 10 years tí ọlọ́run tí fún lọ́mọ nínú ọdún yẹn náà kò mọ ọdún yẹn jẹ ọlọ́run gbàdúrà rẹ nínú ọdún yẹn nígbà tó tó bí tó di inú oṣù kẹrin tó di inú oṣù kẹrin ọdún yìí ó pè mí ó lẹ́nìkan ní kò mọ̀ sí àpadà wọ́n máa rẹ lẹ́dùn àwọn máa rọrí olóògbé mo ní kò ń ṣe pin ẹ̀ sọ fẹ́ nìyẹn pé ọlọ́run ti ṣe bí ọba ó ti ra ọ̀padà ó mọ̀ ṣe bí ọba ní ó lè ra nǹkan tí ń dórí lò kìí ṣe pin ẹ̀ ó fún lómìnira padà tí mo lò wá láti ló fún àpẹ ó wẹ̀ mo ní kò fòròró para ó fòròró para wọ́n bá ti fún wa lóòrò ń ṣọ́ọ̀ṣì ẹyọ kan tí bá ti gbà torí bàbá máa ń sọ fún aka mọ́mọ́ gbòòrò ló méjì ẹyọ kan yẹn náà ni máa pín sí méjì máa mú lọ fún un máa mú lóye kú fáwọn àbúrò rẹ tó kú àtẹ̀mí náà nígbà tó di may 27 tí bàbá fẹ́ sọ ọjọ́ òbí ti 2026 bàbá ní asán 2000 wọn tó pè wọn ní san 2000 tí bàbá ní asán ọlọ́run ti san nígbà tó dijọ́ kejì ọjọ́ òbí bàbá ó pè mí ọlọ́run ń mú wọn ní máa lo ọlọ́run ṣe bí ọba ti lọ tẹ́lẹ̀ dì í níbẹ̀ nígbà tó débẹ̀ wọn bó ṣe mú wọn lè bọ́rùn tán ti test tó gba wọn ò lo 10 minutes ọlọ́run ṣe bí ọba jẹ́wọ́ agbára rẹ̀ ó bímọ nírọ̀rùn ni wọ́n pè mí pé wọ́n ti bímọ ọlọ́run ṣe bí ọba ṣe ooo ọlọ́run ṣe bí ọba bẹ láyé rẹ̀ tó ń ṣiṣẹ́ ẹ̀yà mo dúpẹ́ ooo ẹrí mi ẹlẹ́ẹ̀kejì nígbà tí bàbá ní ká san 7000 lóṣù yìí 4000 ni mo rí san tó fi dùn di 7-4000 aago bíi méjì ti wá lù níwọ̀ ọlọ́run níbi tọ́jọ́ kù sí ọlọ́run mo ṣe bí ọba nínú ayé mi tó bá yẹ pé lóòótọ́ lọ́run pé bàbá ṣe bí ọba tí wọ́n agbára rẹ nínú ayé mi jẹ́ kí n ta kí n rí 3000 ní gbogbo ọ̀nà tó lóun gbà gbà sí ojú bíi 15 minutes náà ọlọ́run mi ṣe pè nínú wa ni ẹ̀ló mọ́ mi mo ti bá yẹ sẹ́ndì 100,000 inú mi dùn mo ní àṣìbí ọlọ́run ṣe bí ọba ṣe báyìí ló dùn tó inú mi dùn mo sọ rẹ̀ ní 7000 mo rí san inú mi dùn ọkàn mi bá lẹ̀ bó tilẹ̀ jẹ́ pé owó náà mo rí san gbèsè ní táwọn olówó tí wọ́n ti ń jọ mí lẹ́nu mo ṣàjọ mo kọ́kọ́ sanwó owó mi complete pé mo 7000 yẹn pé kí n tó wá fún ẹni tí mo jẹ lóhun kí n tó wá sẹ́ndì mo dúpẹ́ ọlọ́run gbogbo bí tọ́rọ ayé mi kù sí kó lọ́run ṣe bí ọba nú ayé mi kó ràn mí lọ́wọ́ káyé àwọn ọmọ mi kó bá mi sọ dọ̀tun káyé àwọn ọmọ mi kó dọ̀tun kó lọ́run jẹ́ wọ agbára rẹ̀ nínú ayé mi kó ṣàánú mi o ọlọ́run ṣe bí ọba ẹ ṣe mo dúpẹ́ o.
1: Oògùn adánidúró mo bá o wí ní orúkọ Jésù ti Násáréètì gbogbo eyin te ba gbagbo gbogbo ogun adani duro no ya o ya para
2: amen
1: ah ogun adani duro 10 good years e wo gbe se adua to ba gboro awon kan bayi to ba wa fowo lera ajo ku sowo e bi je se fo ohun temi mo gbogbo agbara to da duro ti o je o tesiwaju ninu eko e ninu ise ninu ori ajo ati lo sile oba ninu ori ajo ati ma je won mo gbogbo agbara to da duro e agbara yen gbe na
2: amen
1: in the name of Jesus
2: amen
1: I may awon obirin to pe irin ajo won mi ni la tele sugbon ke ti tan wole oko won gbogun pade o de so won da life won se ogboro okunrin ni won wa patele ke lo fe awu si o wa di pe e kan wa da wai wai eh ma ro ko boya ogun yen okunrin e lo ni abi boya obirin e lo logun gbo mi sa awon ogun kan be ta ki foduri eh sugbon nipa te ba gbe igbese adua igba na ni isegun de mo so tele fun enikan to ri mi gbo loruko Jesu aye re gba iyanu
2: amen
1: ta ba nkede ororo ta nkede ororo o ni ta wa na ri
4: praise the lord hallelujah hallelujah mo ni ri o emi ni uruko mi ni Oluwatoyin lati Ile-Ife mo je kan lara awon omo ijo Sidi Oba ni headquarter mo dupe lowo Olorun baba Sidi Oba to ri pe oba to n gun adura ni omo mi lo si ipo irobi mo gbedun sutu mo si dede pe mi ni after awon aluru ni bi mo mi e ma bo mo si esu ekan ni mo kuru omo kan ni e ma bo ni kí ló dé òní kò sí nǹkan kan òní ẹ̀sán máa bọ̀ ó bá lọ sí ìtura kó tó di pé mo lọ mo á gbé òróró tí bàbá máa ń fún wa àlàyé rẹ̀ mo á kojú sí kàlẹ́ńdà bàbá àti màmá mo ní ọlọ́run bàbá sí ibi ọba torí ìpèjáyà ni wọ́n pè mí o ibi kan gbúdọ̀ ṣẹlẹ̀ sí mi ìdààmú kan gbúdọ̀ ṣẹlẹ̀ sí mi ọrẹ má jẹ ẹ̀mí tí mò ń san lójoojúmọ́ àfi tí ilé ọjọ́ kan bá wọ́n lóko mo ṣe aago mẹ́ta ọ̀rọ̀ mo ń sun imagine mo sáré pé mo sún lójúmọ́ ọlọ́run bàbá ṣe bí ọba ẹ fi sàánú fún mi ojú òbúdọ̀ ti mí o ọlọ́run bàbá ṣe bí ọba mo kojú sí kàlẹ́ńdà bàbá àti màmá olójú òbúdọ̀ ti mí mo gbàdúrà mo gbàdúrà mo gbàdúrà mo gbọ́wọ́lé kàlẹ́ńdà yẹn mo gbàdúrà after wa ọ̀nà pè mí gbàgbéra bọ́ sí mọ́tò yá mo ṣe dúró sí tù ó ti yà wọ́n lẹ́nu pé by this time mọ́nì èdè ń bọ̀ nígbà ìbólẹ́gbà mo ní ẹsẹ̀ àfihàn sílẹ̀ mo bá wọ̀ bẹ́ẹ̀ mo á gbé òróró bàbá sí bí ọba tí wọ́n fún wa mo fi pa á níkùn mo ní kó lanu mo rò ó sí i gbogbo nǹkan tí wọ́n ní ó yẹ kó máa pé kó mo máa yíra kó mo máa mú ìfàgbé ó ṣe lo òróró yẹn fún ta kábíyèsí bó wọ́n sì bẹ̀rẹ̀ sí ní mọ̀ nìyẹn gbogbo nǹkan tí wọ́n ní òṣèlè tẹ́lẹ̀ ó sára mo sọ wọn sábẹ̀rẹ̀ sí ní mu mo ní ọlọ́run torí ọba tó ń gbàdúrà ni ọba tí kì í fi àwọn ẹni tirẹ̀ sílẹ̀ gbogbo ìyá agbóhùnmọ́ agbókòó máa láàyè àdẹ̀gbáláàyè nínú òkú ọlọ́run bàbá sí bí ọba mo dúpẹ́ òróró yẹn ń ṣiṣẹ́ agbára o mo ṣiṣẹ́ agbára torí pé mo rí iṣẹ́ agbára àti ìyanu tó ṣe olùwẹ̀ ṣe o olùwẹ̀ ṣe o bí kò bá sọ lára jésù kí ni mo rí tí kò bá sọ lára jésù ta ló mọ̀ mí o olùwà ọlọ́run ṣe bí ọba mo dúpẹ́ o jésù pé mò ń jọ láàrẹ ẹsẹ̀ wòlíì mi olúwa sí ní arúgbó wòlíì fún wa ẹni kan ṣòro lórí ọmọ lórí aya ẹni kan ṣòro ẹsẹ̀ mo dúpẹ́ mo pè é ó dẹ̀ dá mi lóhùn ó jẹ́ mi ẹsẹ̀ ó bàbá.
1: Gbogbo èdè àti ìgbèkùn àwọn àgbà lórí iṣẹ́ ó yá gbiná
2: amen
1: ó yá gbiná
2: amen
1: táyé ó bá mọ́kùnrin bí iṣẹ́ náà máa ń gbà kí ló dé wọn fẹ kí o kájú àyè ni tábàtí ló múyàn níbi iṣẹ wọn fẹ gbọkùnrin lára ẹ ise ye gboro dide ogo kan lo da duro mo fi ile yen le ile to nko tan da duro won jo pari e lasoko oni lo ro isegun kan mo expect e ni Friday o ma ni agbara sa gbogbo eyin lo yanjo pipe eyin ti won kan promise and then fail agba ti de o ti mari won da igbeyawo re duro won ti si sa so igbeyawo elomiran agari amanda yaka mo passe ti ami ti e ba ni tumo oni lo bo loruko Jesu
2: amen
1: oluwa gba ola
2: amen
1: oluwa gba ola
2: amen
1: in the name of Jesus
2: amen
1: gbogbo eyin odo ipade adura wa latago kan nojo Friday titi da go meji o koje seju medogun gerege apari niye eyin odo foju kan woli re eyan le ri sala de kere ko digba ti ewu ba nde ko to di pe o ma dide eyan le make e lati igba ewe ta be the future bobi sa loruko Jesus ogo ra jade
2: amen
1: awon asi oro kan be to de gboro mo bo fe so fun o loruko Jesus wa ra nugba
2: amen
1: pade awon alagba ma bere ni agun meji abo lagbara olorun titi di agun mere oku iseju me dogun loruko Jesus wa rogolo laye
2: amen
1: wa de se bi oba
2: amen
1: mo ni wa rogolo
2: amen
1: wa de se bi oba
2: amen
1: mo ni wa rogolo
2: amen
1: wa de se bi oba
2: amen
1: in the name of Jesus
2: amen
1: pe yan pa lo te fe lo Jerusalem mo re ti e send the message titi ma san wo e bayi gbo mi sa inu re ajo bayi ire ajo ogo ni mo pa lase mo ma dide laye
2: amen
1: mo ni wa dide
2: amen
1: mo ni wa dide
2: amen
1: mo ni wa dide
2: amen
1: ta wes waju gbogbo eyan mo lorun te bless se ran se loni mo bless owo e loruko ji wa ta ti yori
2: amen
1: wa ri owo la
2: amen
1: owo e ma control owo
2: amen
1: in the name of Jesus
2: amen
1: wa de se bi oba
2: amen
1: Jesu oluwa wa
2: amen
1: ko akana ba sile 30 32 67 02 85 bele versi 30 32 67 02 85 Mustafa Solomon Moses oni lo ma gbe jade ni Fort Bank loruko Jesu wa ra anugba
2: amen
1: wa de si bi oba
2: amen
1: gbe eyan mo lo ni ye metu ere ti woli lola mo fe ko white oil yen wa fun awon omo na to wa ni imetu lagbara olorun ni ilero mo gbo ko won ri ororo gba ni last month you this Sunday to nbo yi gba white oil lagbara olorun gbogbo ilero ma mura nle loruko Jesus ri anugba
2: amen
1: o de se bi oba
2: amen
1: gbo lojo bi one one wedding anniversary mo bless igbeyawo e mo bless aye loruko Jesus wa ra anugba
2: amen
1: ojo igbeyawo ojo ayo ni ojo ibi ojo ayo ni mo pase ayo ati ibukun ti ma ye loruko Jesus lo ma se bi oba
2: amen
1: ile lo ni danu
2: amen
1: Jesus oluwa wa
2: amen
1: let me get one celebrant one bi number 1 pastor Oladipupo Olatunji happy birthday to you number 2 oluwa Femi Mary happy birthday to you loruko Jesus e ori anugba
2: amen
1: ogo ra jade
2: amen
1: bless our prayer boy mo ri bonugo eje Jesus loruko Jesus oya gbagbara
2: amen
1: kaye ko dide
2: amen
1: ora anugba
2: amen
1: wa lerin la
2: amen
1: Jesus oluwa wa
2: amen
1: koju senikan fi da loju bayi pe

0: ìpínlẹ̀ ogun ló ní kó gún fún wa lónìí èkó ló ní kárí èkó lónìí o ìbàdàn ló ní kó máa dán fún èmi àti yín ìlú abẹ́òkúta ló ní kí tiwọn má ta tiwọn ò sì ní ta lágbára elédùnmarè bíi gúgúrú bí ìrí bá sẹ̀ ewéko ají ẹ káàárọ̀ o akíyín o ẹ ti mọ̀ wípé táago mẹ́wàá tó bá ti ń lù lóní kangó ọ̀tún tọ́jọ́ ń yọ ọ̀tún tó rùn ràn ọtún ọtún náà làwọn ò tún yọ torí wípé pèrègún lọ́tún ni mo yọ tiẹ̀ ẹ kú ojúmọ́ mọ ojúmọ́ rẹ ojúmọ́ ayọ̀ akíyín làárọ̀ tòní a kú àmójúbà ọ̀tún inú ìwé ìròyìn àwọn ìròyìn ajá balẹ̀ ọ̀fọ́rọ̀ ìròyìn tó ń jáde ní yàjóyàjó àwọn ìròyìn tó jẹ́ wípé a kì í ṣaláì má gbọ́ ni ewu ẹ̀ tó bá ti gbọ́ ó láìkí ẹ̀ akíyín ẹ káàárọ̀ o ẹ kò dédé àsìkò yìí agunbojú ọjọ́ ṣe rí ó ń fẹ́ bí òtútù ó ń rọ̀ bí òjò ó ń ṣe wẹ́líwẹ́lí yóò dẹ̀ fún wa wọn ní bí rìbásẹ̀ ewéko ají bójú ó bá rọ̀ ara atulé atugi atu gbogbo nǹkan arótù wa kò ní ni wá lára orílẹ̀-èdè nàìjíríà ò ní bàjẹ́ yóò mọ ju wa ṣàmọ́ mọ́ ṣe lágbára ọlọ́run gbogbo àwọn tó wá wà nídìí kó bàjẹ́ lórílẹ̀-èdè yìí ọlọ́run ọba mi ò bá wa ààrẹ sí wọn yóò mú wọn sọ́wọ́ agbára elédùnmarè ẹ ṣàmì ẹ ṣeun ẹ̀rí olúwa gbé mi lékè adébáyọ̀ lórúkọ tèmi mc ìràwọ̀ ẹ̀yìn náà ni àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ lórúkọ mo ní kì í ṣe bíi ti gbéraga ohun ọlọ́run ọba mi ló dirẹ̀ wà fákòkọ̀ jordan fm náà ń pápá bíi tá a wà yìí àwọn ìwé ìròyìn ti wà níwájú mi bíi bá a sì mọ gé pépèpé bí awọ bàbá àtànà a mọ gé pépèpé tó gbà ti jálulẹ̀ bí àpò ẹ̀wà láàárọ̀ yìí arélulẹ̀ bí àpò yèrè ẹ̀yin olólùfẹ́ ó sì láǹfààní láti fi ti ayọ̀ gbọ́ etí dẹ̀ sì fi ń gbọ́ wa ìrẹ̀lẹ́ fi mọ gbọ́.
1: This is Jordan

0: music and fantastic.
1: So the Otunu Weroyin Nikan ni Jordan 10
0: teams in making you the best entrepreneur you can possibly be.
2: Yes, so my people, this is not Jordan Drive Night
1: 5.5 FM. Razak Adejare pelu Peter Olaniyi temi di meji lodo won awon mejeji lahan lajo wa ni ile agodo laaro yi office wa gbogbo awon oga ti wa nbe inu agbara na awon mo lewe ti won keko nipa ba se gbohun safefe tan wa se imo si iyan IT won wa pelu wa ni ibi tawon na tin gba eko lowo lowo bayi eja bo na awon iwe iroyin lai de na penu lai si gbara wa ni akoko gege bi won se si won sinu iwe iroyin laaro yi iroyin eleyi gan na ni ma akoko bi si waju tori pon to ba ndun ni na ni po loru eni o latari idojuko eleyi ti awon orilede Nigeria ti won dojuko orilede South Africa ati ikolu to waye lenu ko pe eleyi ti won ni orilede Nigeria o padanu emi re si owo awon agbofiro ile South Africa nibe gangan na ni oro ti jade lati ilu Abuja o bi pe ijoba orilede Nigeria won ti pe fun igbese akin ati iwadi to to ati idajo to ye o fun awon ti won wu alaabi si omo orilede Nigeria yi latari ikolu eleyi ti won ni o nse ikolu si awon omo orilede Nigeria ni orilede South Africa gege bi wero yin Vanguard bo se wa gbe jade won ni minister to je fun ti ipinle lori oro igbokegodo ile okere iyen foreign affairs to mo nipa re iyen ambassador Sola enikan o laye o na lo salaye fun awon akoroyin wipe latari ohun ti are Bola Ahmed Tinubu so lori isele na ile to waye lorilede South Africa nibe gangan na ni minister ti won gbe ni Roland Lamola ohun na ti wa salaye o wa salaye ohun ti are so lori ipade ile ti won jo se bi won se so ni ti won so sita wipe se ri o won ni ki awon orilede South Africa won ti te okaniru mole bayi won gbudo se kini won gbudo se ohun to to atun to ye bi won ba fe wahala o gege bi enikan laye gege bi o se wa te si waju ni owuro kutukutu hai ele tin se oni gangan o na ni oro na ma jade won ni are Bola Ahmed Tinubu ti ni ki won bere iwadi ati igbese to to o be na ni ki won se idajo to ye fun enikeni to ba payan tori pe iwe mimo mejeji ati awon elese abalaye won fowo si ipariyan gege bi oro na se so won ni te ba ka ni meni meji omo orilede Nigeria ti won ti ko wa orilede Nigeria pada lati orilede South Africa eleyi ti rogbodiyan na ko fi won ni okan balẹ won ni are kominu sori iwa ibaje eleyi ti awon orilede South Africa ti won se si awon orilede Nigeria o be na ni won salaye siwaju ati siwaju si oro po ninu iwe iroyin Vanguard ki se iwe iroyin ko bo Vanguard lo gbe jade laaro yi lori ina mana mana won ma soro pe owo na mana mana nje ni tun wuge si o ni ugogo jade o won wa salaye won ni awon orilede Nigeria ni won tin soro be ni won ni kanran ki isejoba are Bola Ahmed Tinubu ki won se ohun to to lori ina mana mana ita bi sagbara orilede Nigeria won ni se ni won ja won ni ijakule o gege bi iwe iroyin Daily Post ohun lo salaye le laaro yi ti iroyin na jade sita pẹ̀lú bí òjò ṣe rọ̀ tó ń fún iwájú tábàáyé náà ló tẹ́ ní sí o tí sì káwọ́ sórí orí tó kúnlẹ̀ tó ní ẹgbà míì ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná wọn ni ó máa ń ṣe mọ̀nàmọ́ná ni wọn ní tó bá tẹ̀ wá ń ṣe mọ̀nàmọ́ná kò wá dùnyàn wọn ní bí kò ṣe wípé owó rẹ̀ gan wọn tún wá ní wọn fẹ́ máa yin ókè ẹyin ókèkẹ̀ pẹ̀lú bá a ṣe gbádùn náà lórílẹ̀‐èdè Nàìjíríà wọn ní ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà òun náà ló jẹ́ wípé wọ́n ti ń gbé ìgbésẹ̀ o láti yí owó iná lọ sókè ìtamọ̀ sí electricity tariff wọn ní wọ́n fẹ́ yí káàkiri àwọn báńdì tá à ń lò wọn ni wọ́n gbé owó rẹ̀ sókè o ṣùgbọ́n àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ti ń sọ̀rọ̀ pé Ààrẹ Bola Ahmed Tinubu lára ohun tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ ti kùnà òun lọ̀rọ̀ iná eléyìí tí àwọn ilé iṣẹ́ tí wọ́n múná wá tí wọ́n fún wa lórílẹ̀‐èdè yìí tó yẹ kẹ́ ẹ ṣe o pàápàá jùlọ lára àwọn ohun tí ẹ ṣe ní ìpinnu fún wa ìyẹn lọ́dún 2023 kó tó di pa dìbò fún yín tẹ́ ẹ di ààrẹ wọ́n ní ara nǹkan tẹ́ ẹ sọ náà ni pé iná mọ̀nàmọ́ná yóò dúró re fún wa o wọ́n ní ẹ wá ṣe bẹ́ẹ̀ wọ́n ní ẹ tún wá ń gbé ìgbésẹ̀ pé ẹ fẹ́ dá owó iná mọ̀nàmọ́ná ẹ fẹ́ gbé lọ sókè ipé kó tún lè rú gọ́gọ́ si wọ́n ní ànígbà o àfẹ́ oníyìn náà ni wọ́n ń kọ wípé ẹ wo àwọn ògbà bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣàlàyé sínú ìwé ìròyìn Daily Post ìyẹn lóòrọ̀ tòní ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ o ẹ bá ní ẹ̀kúnrẹ́rẹ́ lọ́gbà change ń bẹ̀ láàárọ̀ tòní.

0: ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ti ìlú Abuja wọ́n ni wọ́n ti ní àwọn ìyá ìdájọ́ eléyìí ti adájọ́ àgbà Peter Lifu tí ó gbé kalẹ̀ láti ilé ẹjọ́ gíga tó wà nílùú Abuja lórí àwọn àṣẹ eléyìí tí wọ́n pa fún àwọn ẹgbẹ́ òṣèlú bíi márùn-ún kan eléyìí tí wọ́n ni tọ̀ wọ́n pàṣẹ fún àjọ INEC wípé ẹ gbà wọ́n láàyè ẹ jẹ́ kí wọ́n ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ káwọn náà lè kópa nínú ètò ìdìbò tó ń bọ̀ ìyẹn lọ́dún 2027 ṣùgbọ́n ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn ti ní ó dẹ́ pé á tún ẹjọ́ yẹn á tún wo àáyẹ̀wò fínífíní ò tẹ́ ẹ̀ bá gbàgbé lára àwọn ẹgbẹ́ òṣèlú eléyìí tí wọ́n ṣàlàyé náà ni ẹgbẹ́ òṣèlú ADC àtàwọn ẹgbẹ́ òṣèlú mẹ́rin míì eléyìí tí wọ́n ni wọ́n kùnà láti jáwé olúborí débi wípé wọ́n ti kùnà láti ṣe àwọn ohun tó tọ́ àti ohun tó yẹ bẹ́ẹ̀ ni wọ́n wá ṣàlàyé wípé wọn kò tẹ̀lé òfin àti ìlànà eléyìí tí wọ́n ni wọ́n gbé ara wọn lọ sí ilé ẹjọ́ ṣùgbọ́n ní ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn ti ni ó dẹ̀ pé ẹjẹ́ bí ojú ìmí ká tún fi wo ìdájọ́ eléyìí tí ilé ẹjọ́ gíga gbé kalẹ̀ fún àwọn àjọ INEC láti lè gbà wọ́n láàyè o wọ́n ní ẹ wò ó ìyún náà jáde nínú ìwé ìròyìn daily post mi ìfẹ́ tẹnu mọ́ jù torí ọ̀rọ̀ tí ò bá ṣojú ẹni ìwọ̀nba báyìí náà lè yàn rán nínú mọ́ jù ààrẹ Bọ́lá Ahmed Tinubu lánàá tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun òun náà ni wọ́n ti pàṣẹ fún àwọn ọmọ ogun o àti àwọn àjọ ọlọ́pàá àti gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò míì wípé ó yá kí lẹ̀ ń ṣe ẹ gbéra ńlẹ̀ ọmọ ogun ò kí ń wo ara ro ó yẹ máa gbàlúù kàdúná lọ ẹ lọ rí dájú wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù tó wà nínú ní ìlú Naridon ní ìjọba ìbílẹ̀ Kamaru ní ìpínlẹ̀ ọ̀hún ó yẹ máa lọ lu kàdúná ẹyọ mọ́gùn orí ilẹ̀ orí omi orí afẹ́fẹ́ àtẹ̀yìn ẹ̀ṣọ́ aláàbò ọlọ́pàá àti gbogbo ẹ̀yin tí ẹ wà ní ọ̀rọ̀ ètò ààbò tẹ̀ ń ṣiṣẹ́ yín bí iṣẹ́ ó yá ẹ máa lọ sí ìlú kàdúná o kẹ́ ẹ rí dájú pé ọwọ́ ba gbogbo àwọn tí wọ́n ṣe ìkọlù nínú ìlú ọ̀hún nílùú kàdúná o kẹ́ ẹ sì rí pé ẹ mú wọn balẹ̀ gidi gan ni o ìtẹ́ ẹ bá rí mú láàyè ẹ mú láàyè ìtẹ́ ẹ bá sì rí mú láàyè ẹ ṣáà rí dájú pé wọn lọmọ yín lọ́wọ́ o ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ni wọ́n pa àṣẹ yìí wọ́n ní àṣẹ lọ bá ń pa o ọba kì í dábàá ààrẹ ní àwọn ò dábàá.
1: Hey, listen to so get better information to one give you no move any show but if you no say one.
0: Fún gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò ó yá ẹ máa lọ lu kàdúná pàápàá jùlọ abúlé tí wọ́n pè ní Naridon ní ìjọba ìbílẹ̀ Kamaru ní Kauru ẹyẹ máa lọbẹ̀ ní kíákíá kẹrì lọ ṣiṣẹ́ kẹsì ṣe ètò ààbò fún wọn kí àlàáfíà ohun ìfẹ́ kó jáde nínú ìlú ọ̀hún ẹ wo ẹ bá ìròyìn yìí ní ẹ̀kúnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn daily post láàárọ̀ tòní.

àwọn ẹ̀ṣọ́ aláàbò pàápàá ọlọ́pàá eléyìí tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun káàkiri orílẹ̀-èdè nàìjíríà òun ni wọ́n ti ní ó yá o ẹ̀rì lọ dojúkọ gbogbo àwọn tí wọ́n hùwà àbàjẹ́ àwọn ajínigbé àwọn tí wọ́n ń fọ́ ọ̀pá epo àti gbogbo àwọn ẹ̀ṣẹ̀ míì eléyìí tí kò bá òfin lọ wọ́n ní àwọn tí ń gbé owó kó àti àwọn tí wọ́n hùwà kò tọ́ káàkiri orílẹ̀-èdè yìí ọ̀gá àgbà ọlọ́pàá ọlátúnjì rílù àdìsù lánàá náà ni wọ́n pàṣẹ pé mo fẹ́ ríṣẹ́ yìí o lójútọ́ lódodo lẹ̀ ń ṣiṣẹ́ ṣùgbọ́n gbógun ti ìwà ọ̀daràn lórílẹ̀-èdè nàìjíríà gbogbo àwọn tí wọ́n ṣe àkóbá fún ọrọ̀ ajé ẹ kọlù wọn ẹ kó wọn ẹ mú wọn gbogbo ibikíbi tí wọ́n bá sá sí ẹ rí dájú pé ẹ fà wọ́n yọ lẹ́yọ kọ̀ọ̀kan ṣọ́kà bẹ́ẹ̀ ṣe ń ṣa ẹwà tẹ́ ń ṣa ìdọ̀tí kúrò nú ẹwà bẹ́ẹ̀ ni kẹ́ ẹ ṣà wọ́n o kúrò láàrin àwọn èèyàn gidi ọ̀gá àgbà ọlọ́pàá ọlátúnjì dìísù àwọn ni wọ́n pàṣẹ eléyìí láàárọ̀ yìí inú ìròyìn daily post náà ni ìròyìn náà ti jáde o wọ́n ní àwọn agbébọn òun ló mà jẹ́ wípé wọ́n ní wọ́n ti pa ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà kan o èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní colonel abdulsalam ude gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé o wọ́n ní ilé rẹ̀ tó wà ní kurudu ní ìlú abuja òun gangan náà ni ìṣẹ̀lẹ̀ náà mà ti wáyé o eléyìí tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí gan náà ni wọ́n ní ó mà gbẹ̀mí arákùnrin náà tó sì jẹ́ wípé àwọn agbébọn eléyìí tí wọn kò mọ irú ikọ̀ tí wọ́n jẹ́ èyí náà ni wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn lákọlákọ eléyìí tó sì jẹ́ wípé ó fa ikú ọmọ ogun náà tó sì jẹ́ wípé wọ́n ní kódà wọ́n gbé àwọn mọ̀lẹ́bí rẹ̀ kan wọ́n gbé wọn lọ o bẹ́ẹ̀ náà ni wọ́n ṣàlàyé wípé wọ́n yìnbọn mọ́ arákùnrin náà àti ìyàwó rẹ̀ ọlọ́run ṣàánú o ṣùgbọ́n nínú ìwé ìròyìn láàárọ̀ yìí wọ́n ní ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà ọ́fíìsà ni colonel abdulsalam ude òun ni wọ́n ní wọ́n ṣe kọlù sí nílé rẹ̀ tó wà ní ìlú kurudu ní ìlú abuja tí wọ́n ní wọ́n sì gbẹ̀mí rẹ̀ wọ́n yìnbọn mọ́ òun àti ìyàwó rẹ̀ wọ́n tún gbé àwọn mọ̀lẹ́bí àwọn tí ń gbé pẹ̀lú ẹ̀ wọ́n ni wọ́n jí wọn gbé ó wà nínú ìwé ìròyìn daily post náà láàárọ̀ tòní igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn atiku abubakar náà ló ti sọ̀rọ̀ wípé ẹ wo ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún 2027 kò sọ̀rọ̀ ń bẹ̀ pé bóyá àwọn kan ṣe ìdàrúdàpọ̀ kankan o ohun tí ó dá ìjọ gbogbo wa ni ìbò tá a bá dì kò sí nǹkan kan ńbẹ kò sí pé à ń lọ sí kóòtù ẹjọ kan ẹnìkan ó ní kò sóhun tó jọ o ó ní ohun tí ó ṣe àpẹẹrẹ wípé ẹni báyìí ló jáwé olúborí nínú ọdún 2027 òun náà ni àpótí ìbò eléyìí tí àwọn èèyàn bá ti dì tá a bá ti kà ó ní kò sí pé à ń lọ sí ilé ẹjọ abẹ́lọ máa gbẹjọ́rò ilé ẹjọ kò tẹ́mi lọ́rùn kankan wọ́n wà máa gbé òfin kalẹ̀ lórí ìdájọ́ kan igbá kan àwo kan ilé ẹjọ́ gíga ń la máa ti lọ ṣe kinní kan kan yọ ẹgbẹ́ òṣèlú african democratic congress adc kan yọ àwọn ẹgbẹ́ òṣèlú míì ó ní gbogbo tẹ́ ń sọ yìí ó ní kò sọ̀rọ̀ kankan bẹ̀ ẹjá dìbò lọ́dún 2027 ẹ fi gbogbo ẹgbẹ́ òṣèlú tí ó dìbò lẹ̀ o gẹ́gẹ́ bí atiku bó ṣe ń ṣàlàyé ó ní ẹ wò ó ẹ fi àlàáfíà kó jọba nínú ètò ìdìbò àwarawa lórílẹ̀-èdè nàìjíríà o kí ilé ẹjọ́ kankan kí wọ́n má dá sí ọ̀rọ̀ ètò òṣèlú pàápàá ẹgbẹ́ òṣèlú kankan lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn náà jáde nínú ìwé ìròyìn daily post ìyẹn fún ti àárọ̀ tòní.

gómìnà ìpínlẹ̀ kaduna sẹ́nitọ́ ubasani wọ́n ní ó ti sọ̀rọ̀ lórí ẹni tí yóò jẹ́ igbákejì rẹ̀ nínú ètò ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́dún 2027 ẹni tí wọ́n ó jọ ṣe eré ìje ọ̀hún tí yóò dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí yóò jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tóun bá jáde fúnpọ̀ gómìnà fún sáà kejì ìyẹn ẹni tí wọ́n ní ó jẹ́ alága ìyẹn fún àwọn àjọ tí wọ́n rí sí ọ̀rọ̀ owó orí ìyẹn IRS ìyẹn ti KADIAS ìyẹn KADIRS ti ìlú kaduna ọ̀gbẹ́ni Jerry Adams òun ni wọ́n ní ó mọ̀ yàn o gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fún ètò ìdìbò ọdún 2027 fún ipò gómìnà tó ń bọ̀ gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé wọ́n ní wọ́n ti buwọ́ lu yíyan gẹ́gẹ́ bí gómìnà sanni gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé oníṣẹ́ rí ọ̀gbẹ́ni Adams yìí gangan òun náà

0: Oni gbese ti orilede Nigeria ti je owo ohun ma ti sumo 12.62 trillion naira. Oni bi ijoba orilede Nigeria bi won se nya owo na lo je pe won ti debi kunkundo bayi o. Oni 12.62 trillion naira lowo ta ja o. Gege bi wero yin punch bo se salaye. Oni latodun 2024 won lo je pe won ko ya owo kan ti gbedeke ti e je 4.79 trillion naira. Leyin na lo je pe won gbe gbogbo e kale lori awon isuna eleyi ti won ni won fe fi se.
1: Move your radio with me.
2: Hello Lagos.
0: Ko to di pe iyun ka, won tun ya mi.
2: Welcome to the Jordan Night Show.
0: Gege bi won ti wa tes waju, o tun na, o ba papo tun ya owo kan to tu ati gbedeke re, to ma debe, gege bi won se wa tes waju, won ni owo yi na lo je pe a nya o npo si o, won ni owo na ma n gogo lo soke ni, gege bi won se si won ni o ni kini won sinu weroyin laaro toni, koda gbogbo owo ti won ko leje won sinu weroyin laaro mo kan rowo ni, owo mo kan ri mi je ri kan mi ti mo ọkọ nkowo oríṣiríṣi kíní kan tàbí kíní kan billion nígbàtí wọn máa kó gbogbo ẹjọ wọn ní àti wọ gbèdéke owó tá a ti jẹ wọn ní ìjọba kan ń jáwó lọ ní owó ìpọ 12.62 trillion àásán ẹ máa wọ àásán ẹ fún mi láǹkà nọmba federal government ó wà ní wẹrẹ yìí pọ́ǹtì láàárọ̀ tòní ẹ bá lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n àkọọ́lẹ̀ ń tó gbé jáde nu pé owó tá a ti yá ó ti pọ̀ kọ́ lọ ń yọ wá nínú gbèsè dáwọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà o ìyún náà wà ní wẹrẹ yìí pọ́ǹtì láàárọ̀ ti tòní wọ́n ní àwọn apc ẹgbẹ́ òṣèlú apc wọ́n ti ní irọ́ o àwa kọ́lá yọ peter obi kúrò àwa kọ́lá fún gunmọ́ tó fi kúrò ní ẹgbẹ́ òṣèlú labour party o àbí bó ṣe kúrò ní ẹgbẹ́ òṣèlú adc wọ́n ní àmọ̀ kankan ń pa rẹ o àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n darí orílẹ̀-èdè yìí lọ́wọ́ ìyẹn all progressive congress apc náà ni wọ́n ṣàlàyé eléyìí wípé chairi ẹni tó jẹ́ ọmọye nínú ẹgbẹ́ òṣèlú ndc ìyẹn ọ̀gbẹ́ni peter obi wọ́n ní bó ṣe kúrò ní labour party tó kúrò ní african democratic congress wọ́n ní kọ́ máa parọ́ mọ́ àwọn òfin gunmọ́ o òun ló kú ńbẹ òun ló sì mú tó rí lọ́bẹ̀ tó fi garu ọwọ́ o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe jáde láti ẹnu ẹnìkan eléyìí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ìyẹn ní orí amóhùnmáwòrán kan lánàá níbẹ̀ ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú ìyẹn ìtúwádà òun náà ìyẹn nẹ̀ntáwà ìtúwádà òun gangan ló sọ̀rọ̀ pé ẹ má fẹ̀sùn tí ò ṣe tiwa kan wá kí n ti ẹgbẹ́ òṣèlú apc pẹ̀lú peter obi òun peter obi ló pò ńbẹ àti ẹ̀ fún gunmọ́ débi pé àwa lára ní ká ń lé ẹran lé mi kò ń bí nígbà bòmí náà wọ́n ní ohun tó ń peter obi ní ìjẹ́ o àwọn ẹgbẹ́ òṣèlú apc wọ́n ní ẹ má fi lọ̀ wá ọ̀rọ̀ tí ò bá ti yọwọ́ kìí ṣàwa àmọ́ ń pa ẹ̀ peter obi òun ló kò labour party òun ló kò ní ndc ibi tó sì wà ṣáwa la mú lọ bẹ́ẹ̀ ni ọ̀nà òun ni ẹ má fi ohun tí ò ṣe tiwa ẹ má fi kọ wà lọ́rùn iyùn náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ punch ló gbé jáde. wọ́n náà wọ àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà tẹ àwọn afurasí méjì eléyìí tó jẹ́ pé wọ́n jẹ́ wọ́n hùwà kò tọ́ eléyìí tí wọ́n pè ní fúlàní tí wọ́n ní wọ́n daran tí wọ́n ń dààmú àwọn àgbẹ̀ nínú igbó ní ìpínlẹ̀ plateau ní ìjọba ìbílẹ̀ bassa wọ́n ní àwọn fúlàní eléyìí tí wọ́n wá fún àlàáfíà pé àwọn fẹ́ ṣe ọ̀rọ̀ ìfẹ́ láàrin àwọn tí wọ́n ń gbé ní agbègbè náà òun náà ni àwọn ọmọ ogun rò pé ẹyin bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ònú tẹ́ bá ti wá débẹ̀ ẹ̀ wà máa jẹ́ àwọn èèyàn ìgbẹ́ ẹ̀ mọ́ pa àwọn èèyàn wọ́n ní bọ́wọ́ ṣe bá àwọn méjì tí wọ́n ní àwọn ọmọ ogun ni wọ́n múnú gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé sí inú ìwé ìròyìn láàárọ̀ yìí wọ́n ní ọjọ́ 17 oṣù tá a wà yìí ní nǹkan bíi aago 11 kọjá ìṣẹ́jú 20:23 ìyẹn 11:23 láàárọ̀ òun náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà wáyé tí àwọn ọmọ ogun tí wọ́n pè ní trop of sector 1 àwọn ni wọ́n gbé ìgbésẹ̀ ìfẹ́ ọ̀hún láti rí dájú pé a pa àwọn èèyàn wa mọ̀ wọn ni ẹni tí ń pa wọ́n mọ́ kìí sùn ẹni tí ń pa wọ́n mọ́ kìí tògbé àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà ní gbẹ̀yìn fúlàní láàyè kẹ máa hùwà tí ò tọ́ wọ́n ní wọ́n mú àwọn fúlàní méjì o ìyún náà jáde nínú ìwé ìròyìn daily post yẹn fún ti òwúrọ̀ tòní bákan náà ni wọ́n tún ní inú ìwé ìròyìn punch délé wọ́n ní àwọn ọmọ ogun orí omi èyí tá a mọ̀ sí navy wọ́n ní wọ́n ya bo àwọn kan eléyìí tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n yàn láàyò ni pé kí wọ́n máa fọ́ àgbá epo yẹn crude oil wọ́n ní iṣẹ́ tán ṣe nu won ni koda owo to to 660 million naira ele ti epo na to to gbe owo re sori o na ni won ni won gba lowo won o ti won si ni won mu awon mejila afurasi iyen ni ilu Akwa Ibom nibe gangan na ni won ni isele na ti waye gege bi we iroyin punch bo se gbe jade laaro toni koda ekun ere iroyin na po pelu gbogbo awon bo se dode won towo fi ba won awon to gba lowo won o wa ninu we iroyin punch laaro toni awon egbe oselu NDC won tin npe fun yiyo ki won fun eni ti o je commissioner olopa ipinle eko won ni ki won si fun ni lo gbele e na o ki lo se ki commissioner se won ni commissioner olopa ipinle eko iyen baba wa ti jani won ni baba yi won ni o lo yoju sibi ti ko ye kan ti ri lasiko yi ibo ni yen won ni won ri eni to je commissioner olopa ipinle eko ni ipade kan ele ti won ni awon kan ti won kora won jo ti won se atileyin fun are Bola Ahmed Tinubu won ni lowo lowo ti eto edibo gbogbogbo nbo lodun 2027 won ni ki se agbofinro abi oga olopa commissioner olopa na wa ba ni ru bi awon ti won se igbelaruge fun are Bola Ahmed Tinubu won ni baba yi commissioner olopa yi won ni won ri ni ibi ti won ti jo npa ro pe Tinubu ni ti won pe ni city boy movement ele ti o je ti eka ti ipinle eko ngogan na ni won ti ri commissioner olopa awon ti won je alatileyin are Bola Ahmed Tinubu nbe ni won ti wa ni awon egbe oselu NDC ni eyin ewo eyo eyo commissioner olopa yi eyo bye tori pe iru nkan to gbe dani ati oruko to ni ati ipo to wa ki se ru re lo ye ko wa wa ninu egbe oselu kan ko ma wa ni Tinubu APC ini kan won ni eyi ko ba mu pe daju ko si ani ani ti eto dibo odun 2027 ba de won ni yo fe se arumoje gbogbo awon esun yen ni won fi kan commissioner olopa gege bi iwe iroyin bo se gbe jade laaro daily post leti gba change te si ba ni ekun rere laaro toni lori owo iya to ti npo to n ga si igbageja re tele Atiku Abubakar tu soro oni seria re Bola Ahmed Tinubu babo mo bo se ma se mo oro ajo orilede Nigeria mo bo se ma se mo Tinubu mo bo se ma se mo emi ko Atiku lo so be iyo na jade laaro toni ninu iwe iroyin eba ninu iwe iroyin Daily Post iwe ta vidibo ta mo si PVC ti ipinle osun to nbo yi ti eto idibo gomina to ma waye ni osu to nbo won ni awon ajaneki won ti ni ewo gbedeke ojo bayi la fun yin da te ba ti gba iwe idibo yin card idibo yin o dibo nu ajari onta o awon ajo ineki ni won so yun o wa nu iwe iroyin na laaro toni won ni awon egbe oselu Zenith Labour Party ti eka ti ipinle osun won ti soro wipe ewo edakun o a fe eto abo to nipon lori awon ti won gba card idibo ni ipinle osun lori a fe gbo iroyin ti o bani lokan je won ni awon egbe oselu ZLP yen Zenith Labour Party ti ipinle osun un na ni won pe fun eto abo to nipon fun awon ti won gba card idibo ka won ma ba gbo iroyin ti o ni da won ni ko so n to ma sele ko si so n to ma da egbe oselu APC lowo ko o ninu pe ni ipinle osun tori pe egbe oselu APC ni yo wa ni ofisi ijoba ti ipinle osun gege bi gomina awa la ni gomina to kan awa lo kan gege bi ituanda na lo n so be pe ido ibo to n ba losin ko si kan ti o da APC lowo ko awa la ni ala ofisi o awon to wa nbe won ku nbe o ituanda na lara oro to so lori amu maworan nuno na jade ninu e laaro toni seri ijoba awarawa ta n se lọwọlọwọ yi e ma je n tan yin o ijoba awarawa ta n se lọwọ yi ile ejo ko temi lorun lo n gbero ibe ni won ti n se orisirisi nkan oun lo n gbero o ni idajo ti ile ejo ko temi lorun ma n gbe kalẹ oun lo n yo ijoba awarawa lorilede Nigeria o eni ti o je agba oye ninu egbe oselu APP iyen Amadi oun lo so eleyidi mimo laaro toni iyun naa jade ninu iwe iroyin Vangard laaro yi e. emi ma wa fe gbe oselu ndc ile lo si na gbe oselu apc mi o ti e ni lero mi o ni lokan ko ti e wa so mi lokan ri ka ma ma ri laye orin yen ni baba yen kokoko ta ni senator anga ohun na lo so le di mimo laaro to ni pe kini mi o ku onu egbe oselu ndc I wa fu egbe oselu mi ile I wa ni mo lo si na gbe oselu apc ki mo fe lo se be mi o fe gbe oselu ndc ile o emi mo si duro si na gbe oselu ndc senator anga lo so eleyi laaro to ni te ba na ogan we iroyin e ba nbe ekunrere wa nbe laaro yi oni awon agbebon ta mo si bandit won ni won se iwode won wo agbole wo agbole ni ipinle sanfara koda won ni eni ti o je rector fun ti ile ile iwe polytechnic to wa sanfara won ni won dele re o be ni won pa awon eso ti nso ati won si je awon eyan ti won gbe agbegbe be won di won gbe won ni baba yin gan ni won ni won sise la bi nbe sugbon won ri mo ni won je awon eyan gbe nbe won si pa eni ti nso iyun na wa ninu weroyin laaro toni won ni awon afurasi boko haram won pa awon eso inu igbo eso igbo ita mo si forest guide won ni won pa won o be ni won si se awon meta lese ni ilu adamawa inu na o jade ninu iwe iroyin laaro toni won ni owo awon olopa ti awon merin kan ti won lowo ninu iku mbaya ibrahim mbaya ile ti won ni oro phone o se phone to waye ni ipinle jos inu na wa ninu iwe iroyin laaro toni
2: and today we'll be discussing
3: the voices you need at work all day every day till payday

0: wọ́n ní bàálù tí wọ́n lọ fún. Tí wọ́n lò fún ètò ààbò láti ojú òfurufú tí. Awesome. O ti balẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní ọkọ̀ òfurufú méjì náà wà lára ìlérí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe. Àti ahóró ẹ̀sìn ẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá kọ́ sínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí. Wọ́n ní lọ́pọ̀ lẹ́yìn ọ̀pọ̀ gbàgbọ́s ọ̀rọ̀ lóríṣiríṣi ìjọba Ọ̀yọ́ ti tẹ́wọ́ gba bàálù méjì.
1: Your favorite tunes are just a click away.
0: Ààrẹ fún àwọn onímọ́tò lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ gbágbùgbé sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Adémọlá Adeleke. Wọ́n ní gómìnà Adeleke kò lágbára láti dá.
2: Value innovation radio has never been this exciting.
0: A iṣẹ́ ẹgbẹ́ NURT dúró lọ́ṣun.
2: This is Jordan.
0: Nọ́mbà tẹ́ pè sí ẹ̀kọ́ lẹ̀ 090-6000-3352.
2: Social media: Facebook Jordan105.5FM, Twitter Jordan105FM, Instagram Jordan105FM.
0: 090-6000-3352 tàbí 0705169-7912. Ònà lójú òpó tẹ́ fi pè. Tẹ́ bá sì ti pè, ẹ bá wa yí rédíò yín lọlẹ̀, kẹ́ ẹ sì bá wa dá sí ní ṣókí lọ́bẹ̀ oge.
2: Lagos, listen up.

0: Àkókò tiwa tó ń gègì lójoojúmọ́ à ń kéré tí ń pàtí tiwa náà ni Jordan FM Akóònú rédíò ẹgbà ẹ̀rùn mọ́ ẹ̀lọ́ ẹ káàárọ̀. Hello, ṣọ́wọ́n àmì ẹ káàárọ̀ ọ̀ àgbọ̀nyìn 09060003352 ẹ̀lọ́ ẹ káàárọ̀.
1: Hello,
0: ẹ káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀.
0: Yes sir.
1: Àjọ wa ti bẹ̀.
0: Àjọba láti túbẹ̀ ẹyí rédíò yín lọlẹ̀ ẹ bá wa dá sí.
1: Ibi wàá jìnnà bí ẹ, ibi ìfẹ́ dájú lọ ra àwọn adájọ́ yìí fẹ́ dájú sà.
0: Ok.
1: Èmi ò rí bí àwọn adájọ́ àwọn àmì ẹ̀gbọ́n agbófinró àwọn ọmọ àgbà fúlẹ́ẹ̀dì bí ẹ. Tó bá mú ọkọ ṣe kan tó yẹ kó ṣe fún ọlá ṣe kò ní kọ́ ọmọ lọ́dọ̀ àwọn adájọ́ mọ́. Ìyá wọn dá pa lọ́wọ́ náà. Bí ẹ káwọn náà ṣe rèé
0: ẹ. Ẹ káàárọ̀ sà.
2: Ṣé o ṣèrà o?
0: Bá mi.
2: Oníbàjẹ́ wa ní kọ́ọ̀kan wa.
0: Àmì ìdùnnú.
2: Akú ojúmọ́ rí akú ohun.
0: Yes sir.
2: Òun yín ní ìkọlẹ̀ tí ayé.
0: Àmì o.
2: Mo kí gbogbo Jordan family.
0: Ṣeun.
2: Ọ̀nà wájì lórílẹ̀-èdè yìí gan, ọ̀nà wájì gan o.
0: A dé bẹ́ẹ̀.
2: Ọ̀nà wájì. Gbogbo ìṣèjọba yìí àti bí orí ìtàgé. Àwọn kan ṣe owó níṣe kúṣe, wọ́n ṣe owó níṣe kúṣe gan náà nítumọ̀ yìí. Bẹ́ẹ̀ sì ra o.
0: Bàbá.
2: Gbogbo ara iléeṣẹ́ tí wọ́n bá ń bọ́ mi ẹ máa fi làákàyè bọ́rọ̀ mi lọ. Mi ò rí iléeṣẹ́ gbogbo iléeṣẹ́ tìjọba ní Nàìjíríà. Èmi ò rí iléeṣẹ́ ìjọba tìjọba ń jèrè. Kò dẹ̀ kó rí bẹ́ẹ̀. Kò sí gbogbo iléeṣẹ́ ìjọba pátá gbogbo àwọn civil servant. 90% àwọn civil servant ló ń bo orílẹ̀-èdè yìí jẹ́. Gbogbo iléeṣẹ́ ìjọba pátá kò sí ìjọba ń jèrè náà. Tẹ bá lọ wo foreign country bá àwọn country tó civilize sọ́dẹ̀ tó tán fi làákàyè ṣe ohun ní wọn. Gbogbo iléeṣẹ́ ìjọba máa ń jèrè ni. Gbogbo America ní Europe nìkankan ni gbogbo àwọn tó ń lówó jù ní America àwọn farmers. Hello.
0: Yes sir, à ń gbọ́ yín.
2: Àwọn àgbẹ̀, àwọn electrical engineer, mechanical engineer, businessmen. Ibùn gan ni Ghana bí. Bọ̀dú ọ̀dọ̀ tí wọ́n bí tó bá ti rẹ àwọn olówó tí wọ́n bí àwọn white collar job tó wá ti ṣe ìjọba oníṣẹ́ àdáni òjò ìgbóni. Ọ̀nà ọ̀nà bí ká lọ jì.
0: Ẹ ṣeun sà.
2: Ẹwu gbogbo àwọn ètò ìdájọ́ wa náà ẹwù dájọ́ tó wọ́n ṣe kiri. Ẹni bá dí ètò bọ́ọ̀ bí àwọn. Wọ́n á lu ẹ̀nà bẹ̀ bọ́lá rẹ̀ kọ́ tó ràn lẹ́wọ̀n. Ẹni bá gbẹ́ di ẹ̀wọ̀n. Àwọn tó ń di billions gbé náà wọ white garment. Wọ́n wọ abẹ́rẹ́ funfun lọ kóòtù.
0: Ẹ ṣe sà.
2: Lọ́lọ́pàá tún ṣílẹ̀ kù fún ọ.
0: Ẹ ṣeun tó yàtọ̀.
2: Ọ̀nà tá lọ jì.
0: Ẹ ṣeun sà.
2: Ẹ ṣe ra ọ̀nà tá lọ jì lórílẹ̀-èdè yìí.
0: Ẹ ṣeun ọlọ́run mu àdébẹ̀lẹ̀ ayáta àlàáfíà.
2: Ìjọba yóò tẹ kò nítumọ̀ sí mi.
0: Ẹ ṣeun. Torí àsìkò ẹja máa gé pépè pé èrò pọ̀ lójú là ẹlẹ́ káàárọ̀. Ẹ yí rédíò yín lọlẹ̀.
1: Ẹ káàárọ̀
0: sà.
1: Ọ̀nrẹ́gbẹ̀lá láti pẹ̀.
0: Bami.
1: Ẹ kú ètò.
0: Yẹ sà.
1: Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ti Ọ̀ṣun. Ọ̀gá agbèrò ní Fálépì òní kìíní sọ ó dìgbà tán bá gbèrú látẹ̀yìn. Kí náà wá ń pè ní security officer. Nílùú ẹ̀fùn. Táwa fa gbèrò dàlú ẹ̀rù fún. Táwa pa pàjúdé. A tún wá fa gbèrò. A tún win election mọ́ lọ́wọ́. Àwọn ń yẹ ìyá àlàmọ́dá. Ẹ̀bẹ̀ bí Ọyọ́ State ó ṣe yẹ kó rí gangan nìyẹn. Ó bá nínú jẹ́ kí gọ́fìnà máa sùn kó máa hanrun. Káwọn ọ̀daràn tó ń fi ẹran tó ń fi màálù jí wa gbé. Àtàwọn tẹ́rọ́rìsì láàrin wa tó láwọn tẹ́rọ́rìsì àwọn ọmọ wa náà tó ń jìyàn gbé. Tẹ́rọ́rìsì ni wọ́n tó máa wà nù forest tó ìsẹ́yìn kan tó máa ṣẹ́ẹ̀kì ọwọ́ wọn. Bó ṣe kú rí bí ṣe kí gbogbo state kí wọ́n ní nìyẹn. Tàbá níbi kan lọ bẹ́ẹ̀ bàbá ṣe sọ. Ẹ pé ètò.
0: Yes sir, ṣé gan Ọmọdọ́lá láti Ìkọ̀tún. Ẹ̀lọ́ ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Yes sir.
1: Hello.
0: À ń gbọ́ yẹn kú ojúmọ́ sà.
1: Hello.
0: Hello, ẹ káàárọ̀ o. À ń lò ojú òpó yẹn ni. Hello, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀.
0: Yes sir.
1: Àkóso.
0: Ọlọ́run ló ń bá wa ṣe. Orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè wá.
3: àwọn ẹni ọ̀gbẹ́ni akànnì láti abúlé ọ̀gbà.
4: Ẹ káàbọ̀ sọ.
3: Ọ̀rọ̀ tẹ́lẹ̀ fẹ́ dá sí ni wípé ọ̀rọ̀ Nàìjíríà ó dàbí ni wípé àwọn èèyàn wá ńlá lámọ̀ sóhun tí ń ṣẹlẹ̀ nípa ohun tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè. Torí wípé.
5: Undergo at www.jordan105fm.
6: Lis ten to so get better information we won't give you. No move an inch, but if you know say you won't move, move your radio with it.
7: Hello, Lagos. Welcome to the Jordan Knight Show. And today we'll be discussing
8: the voices you need at work all day, every day, till payday.
0: Hello.
1: MC.
0: E karo.
1: E kwa bi to latare.
0: Yes sir.
1: Ele ga mi ni ogbe mi Benjamin lati iju.
0: E karo sir.
1: Justice. E yi di mo be da si be meji ni kuku meji kan.
0: Ye ba o.
1: Le pa ti oro MC Oluomo. Nígbà tí ẹni tí ìlú ọmọ sọ fún ṣe gọ́ọ̀nà ní agbára láti kó dá àgbèrò dúró. Ṣé àgbèrò ní gọ́ọ̀nà? Àbábèrò ní ṣéètì. Gọ́ọ̀nà ní agbára láti ṣe nǹkan tó bá wù ní ṣéètì ẹ̀ because he is the chief security of the state. Ṣé nǹkan tí ibi tí ìyẹn mọ̀ mọ́ pẹ̀lú sọmọ yẹn? Ìkejì nípa ti àwọn Fulani tí wọ́n mú ní Jos. Àwọn méjì yẹn tọ́jà pé wọ́n fẹ́ wá fún mi mọ́ṣẹ́ náà pìtẹ́ẹ̀d ni ẹ mọ́ṣẹ́ máa ń dẹmọ
0: nìyẹn.
1: Wọ́n ní wọ́n wá rẹ̀ náà rí wọn pé wọ́n wá bípẹ́ bí ọ̀rẹ́ bí ọ̀rẹ́ bí ọ̀rẹ́ irọ́ ni nǹkan tó fẹ́ jẹ tó fẹ́ mú òun wá. Tó bọ́ ṣe mú àwọn méjì yẹn kọ́bẹ̀ ṣe ìdájọ́ bó ṣe tó àdúgbò ṣe yẹ ìyá tó bá tó kọ́ fi jẹ wọ́n.
0: Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ọba ń yí rédíò yín lọlẹ̀.
1: Lẹ́pà mo ti yí lọlẹ̀.
0: Ẹ ṣeun, orúkọ yín àti ibi tẹ ti ń pè wá.
1: Olúfẹ́mi ni láti pàdà.
0: Ẹ káàbọ̀ sọ.
1: Mi ò mọ̀ bóyá wọ́n pa kúrò wérò ní pé gbogbo ọjọ́ ti

0: ìjẹ́mi kìí máa ṣẹlẹ̀ owó ọ̀jọ̀gbọ̀n ò ní ká o kó tètè bẹ̀rẹ̀ ẹgbẹ́ o láti ìyànà ọ̀pájà títí lọ dé àyọ̀kọ́ ó burú jáì tí wàhálà ẹgbẹ́mi kìí máa bẹ̀rẹ̀ owó ọ̀pẹ́jọ̀ ò ní ká o gbogbo ọ̀nà mú ṣe bákan náà ìyẹn tó ju gbogbo aráàlú lọ o kó tètè bẹ̀rẹ̀ o.
1: Ẹ ṣeun fún àwọn ìpèníṣà kèsì ilé ìtẹ̀ṣẹ̀ yìí. Wọ́n ní ìdọ̀tí pọ̀ ìlú Èkó dọ̀tí. Wọ́n parọ́ ibi táwọn rí dé ni wọ́n sọ dé o. Tí ẹ bá tún dé àwọn àdúgbò míì. Kódà ẹ rò pé wọ́n ń ṣẹ̀dá ilẹ̀ ń bẹ̀rù ni àwọn ìdọ̀tí lóríṣiríṣi. Ẹ
2: káàárọ̀.
1: Ẹ káàárọ̀ mà.
2: Ẹ kú ètò.
1: Yes, sir.
2: Ẹ ṣe ìràwọ̀.
1: Màmí.
2: Ẹ lè. Orúkọ mi ni Bísí Mẹ́ta Adékúnlé láti sọ̀sọ̀ ọkọ̀.
1: Ẹ ra mà.
2: Yes, sir. Sàmbé. Ṣé rí nípa ti ìpàtí fíìm tí gọ́ọ̀fà bàbá wà. Adúpẹ́lẹ́ ọlọ́run pọ́ sì ní wọ́n máa mú ṣe. Ṣùgbọ́n èyí tá a sọ ni ó yẹ kó pèsè ẹ̀. Àwọn bọ́ọ̀bù alákẹ́gùn tó máa kù wọn lóhun kó fi kí ẹ̀rọ gbogbo rẹ̀ dókítà àwọn ṣéètì yòókù náà bá gbọ́ nílẹ̀ yorùbá kọ́ ikọ́ àwọn náà ra kọ́ ń ṣe kínní yẹn sínú ẹ̀ kọ́ máa fàtẹ́gùn kó má tẹ̀ sí gbogbo àwọn kínní nílẹ̀ yorùbá kọ́ fàtẹ́gùn sí wọn kọ́ sùn kọ́ mú wọn wá kó fẹ́ rọ pé wọ́n kí ló ń jẹ́ wọn gbére ẹ̀wọ̀n gbére wọn lọ wọ́n tún lọ tírẹ̀ àwọn tó wà lẹ́wọ̀n ni àfẹ́ ni. Ó jọ bá ti rí wọn mú pàápàá tí báwọn wọn aṣọ gbọ́ kan náà tún pa níbi kan nísìnyí. So ìyẹn ìsinmi ẹ ń ṣe olú àbí kí ló ń jẹ́ olú ọmọ àbí ń ṣe ìbọrúkọ tó ń jẹ́ nìyí tó ló wọn ga gbèrò. Ìgbà kan wà tí àwọn ọ̀dọ́ ṣe ti sọ pé àwọn ọ̀pá gbèrò ní ṣètò àwọn. Kí ni kí ló pe ra ẹ̀? Níwájú gọ́vùnà pé gọ́vùnà ò ní agbára lórí agbèrò láti lé kó lọ kó wọn síta kí gọ́vùnà náà kó ṣọkọ fún un. Àwa gan ní àfẹ́ agbèrò àwọn náà jẹ́ bí mọ́tò wọn àpá agbèrò nílé nílẹ̀ yìí wọ́n lọ́wọ́ ara wọ̀nyí lọ́wọ́ pẹ̀tọ̀.
1: Ẹ ṣe ìyá mi ẹ ṣe gan mọ́ Dignes Adékúnlé láti ìfẹsọ̀rọ̀pọ̀ ní Lambẹ́. Ẹ̀lú ẹ̀ káàárọ̀ ẹ kú ojúmọ́.
3: Ẹ káàárọ̀.
1: Yes, sir.
3: Bàbá pupa ló ń pè yín.
1: Bàbá
3: pupa tó wọlé yé wa.
1: Láti
3: ọ̀hún. Àjọ àṣọ kan
1: fún un. Ẹ káàbọ̀ sá.
3: Ẹ káàbọ̀ sá. Èdè mi máa dá síbẹ̀ ní àwọn bandits fẹ́ pa ogun èèyàn lórí kìíkì. Tó tún lọ ká olórí lé wọn lé fún ọba lé tó yẹ kó gbọ́ ọ̀tọ́ fẹ̀ náà pa. Wọ́n lè ń fojú àánú wò wọ́n tán bá dé. Tọ́ bá dé lé ilé iṣẹ́ ẹjọ́.
1: Tọ́wọ́ bá bá wọn.
3: Ẹ̀fọ́n tọ́mọ́ pàdé náà ní òsì nígbà tó àwọn bá bẹ̀rù wọn ní ṣe bẹ́ẹ̀ mọ̀ bọ́ọ̀mọ̀ wọn fọwọ́ ra wọn lórí ni bàbá kan sọ lẹ́ẹ̀kan ọ́nà àwọn ìjọba wa mọ àwọn tó ń ṣiṣẹ́ yẹn èmi náà sọ pé ibi èmi náà mọ kí bàbá ẹlẹ́yìn o ẹ kú ètò.
1: Ẹ ṣeun gan sa. Ẹ ra sa. Ẹ sa. 09063352
4: ẹ káàárọ̀. Ẹ káàárọ̀
1: sọ̀rọ̀.
4: Ẹ mẹ́rin ìbẹ̀rẹ̀ ìfẹ̀rọ̀ látòdì tí o.
1: Ẹ káàbọ̀ sọ.
4: Mẹ́ta pẹ̀lú ìṣòro fún mi fẹ́ mú bẹ̀ ni ti MC olú ọmọ. Tó ń dúnkọ̀kọ̀ mọ́ gómìnà ṣe Adélékè. Ó fẹ́ bèrè kí ni wọ́n ṣe agbèrò lágbára ju ìjọba lọ ni. Àbí ìjọba ti ní àyíká títí gbà wọ́n. Kí ìjọba títí gbà wọ́n láti ilẹ̀. Èmi jẹ́ kí MC olú ọmọ lẹ́yìn inú ọ̀rọ̀ láti máa sọ. A ti rí gbọ́ pé ẹ̀rọ ti wá lára nílùú. Kíjọba tó yẹ kíjọba káńsù wọn wò káńsù wọn òun ní fún MC olú ọmọ lọ́rọ̀ láti máa sọ pé iṣẹ́ Adélékè ò lẹ́tọ̀ láti dá gbèrò dúró. Tálá gbèrò kí ni túmọ̀ agbèrò? Àwọn ni tọ́ọ̀dù àwọn ni wíligánsì tó fẹ́ lè kà ọ́ngbọ̀n àwọn gan mọ́ ẹ̀dínlẹ́ àwọn tó ń dàbí ẹjọ sọ́rọ̀ nínú nǹkan tí olú ọmọ sọ yẹn kéjì tí mo fẹ́ mú bẹ́ẹ̀ ni èdè mi ti àwọn ìdàwọn ìdínápà tó ń dájọ last sentence.
1: She
4: go buy room. She go. Everybody my dad will give me. I want dad. Everybody my dad will give me. You know. What you want to do? That no, no matter
1: what.
4: So every day, tama my dad your last sentence. You know. She go buy me bad baby. Actually, she me. Because what you know, what you are for one year. Tama for one last sentence. Yes, no. Anytime, anything, what about 4 years? You know.
1: Yes, sir. Hello.
5: Hello,
1: sir.
5: I'm sir. Tẹ̀lé ọ̀gá sójà tán kámọ́lé lásán wá ẹ̀ tó bá wọn gbé ẹ̀yìn kẹ̀ẹ́ ẹ̀ lèyí ń gbé lọ́jà gbogbo àtẹ́tẹ̀ fi tẹ́tà pa ṣe kẹ́ẹ̀kẹ́ fáwọn adájọ́ tó bá ń gbọ́ níṣì yìí tó bá ń gbọ́ gbogbo nǹkan tẹ́ ń gbé jáde ẹ̀yìn oníròyìn tẹ́ ń là lóye táwọn adájọ́ bá ń gbọ́ kẹ́ẹ̀kẹ́ gan ló jẹ́ fún wọn ṣé tó bá sì ti bá wọn yẹn mú gbé ọwọ́ síwájú wọn. Then it is your father, for you can see me, the war of the woman, you are la, all of you are to do. Send you Roman, a jerko. If I were a dedicate, after the David Mabel or Robin, a rabbit, one more people who found on stage. Come up, come along, that's a long story. I was a state for Lua, all that are Lua.
6: Professor, look at our junior associate, and the government. Could you write for MC Omar? Let me go, I give the governor. Let me tell you when they perform at the Copac. I want to tell you, when the project could shut 24 hours, you
1: got
6: behavior. You could be that you, what are you looking at? I'm not sure what I'm looking at. I'm not sure.
1: Olagbarao. Hello, Ekaro.
7: Hello.
1: Ekaro.
7: Oruko ti mi ni Ogbeni Adio.
1: Lati
7: Emola. Gbogbo eyan mo si magaji lati Yola School.
1: Ekaro sa.
7: En si rawo.
1: Baba.
7: E ni tenu gbo bi owo.
1: Ami sa.
7: E ri bibi ti se dana. Ili ya o je di ti o ti o ba je pe bo se da ile nti olu omo ko ma ba Emola Adeleke soro wi pe we ko le stop awon gba te n da luru te n ya da yo gba ya wu sira yin so ma ya jo ma ya jile so ya o ba wa ni se o
1: ami ese gan sa
7: je pe lo mi lai
1: ese ba mi ni ba je e ma ki gbo awon arajo last combe. Hello, Ekaro.
8: Hello, Ekaro.
1: Yes, sir.
8: Adela ti du saga.
1: Ekaro baba.
8: Eh. E se jodan ko ni baje o.
1: Ami sir.
9: Owo yan ma ro ke o.
1: Ami o.
9: E jo ni pa ti oro Olomo.
1: Mm.
9: E en ton lo bi ko mo bi ton lo ni.
1: Mm.
9: Da mi se ko ai ni ko agbero. Awa jo ba lo gba won laye.
1: Mm.
9: So iye lo be. Cheri ti awon Boko Haram.
1: Mm.
9: O ko n gba kon mo wo ni Facebook. Ọ gbẹ́ni kan wà ní ilẹ̀ Hausa lọ́hùn. So ó ní kò sẹ́ni tó lè mú wọn ló mọ lọ máa ń bá wọn gba owó ló mọ lọ ń sanwó fún wọn. So mo lẹ̀ ti gbàgbé orúkọ máa yẹn. Ó ní kò sẹ́ni tó lè mú. So tó náà kọ́ gbogbo àwọn ajínigbé agbé nígbà yìí. Àwùjọ ló ti ṣẹ̀ wá síbí báyìí. Ẹ má jẹ́ ká gbà wọ́n láyè rárá nílẹ̀ Yorùbá. Wọ́n gbọ̀gbẹ́ ẹ ní Gúmí. Gúmí oníkòsẹ́ni tó lè mú un. Òun ló máa ń gbowó ológbowó. Ó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ní kò sí kò tí àwọn ọmọ Nàìjíríà ò mọ̀. Àwọn aláṣẹ Nàìjíríà ní kò sí kò tí wọ́n mọ̀. Ó sì lọ́bẹ̀ ìrọ̀lẹ́ bí wọ́n ó yẹ káwọn náà wọ́n níṣẹ́ yẹ kọ́ lè máa mú ọ lókàwọn náà máa fi gbayé ara wọn. Ọlọ́run ọba tún Nàìjíríà ṣe
1: o. Àmì rẹ̀ ṣe gan ba mi.
9: Ọlọ́run ọba ló ń jẹ àwọn ọ̀tá Nàìjíríà o.
1: Àmì o, àmì o.
9: Ẹ̀jọ́ ọ̀rọ̀ ẹ̀rù pé ìtọ́ náà kó wá kó lù ú dáadáa o. Ọba tuntun pé bóyá ó bàjẹ́ kinní kan ẹ̀jọ́ tó lọ́lọ́run ọlọ́run ní ba Nàìjíríà jẹ́ ṣe gan o.
1: Ẹ ṣe sá, ẹ sá, ẹ ṣe sá. Ẹ jẹ́ mú ìpè èèyàn méjì sí ẹ bá ń ṣe pápápá torí àsìkò ẹ ló. Ẹ káàárọ̀ o. Ìpè yẹn dúró ni o. Ẹ̀lú ẹ káàárọ̀ o, last caller.
10: Ẹ̀lú.
1: Ẹ káàárọ̀ ẹ bá ń yí rédíò yín lọlẹ̀ orúkọ yín àtúntà tí ń pè.
10: Orúkọ tí ní Olúwa láti ọ̀tà.
1: Ẹ káàárọ̀ sá, Mr. Ariluwa.
10: Kò ṣe.
1: Yẹ sá.
10: Àbẹ́ máa fà bọ́ọ̀tà sí ṣe
1: yẹn. Àmì sọ àtẹ̀yìn náà.
10: Àtẹ̀gbẹ́ ní àárín kankan ní owó tún àwọn state government tí federal fún kí state government ní security vote. Èyí tó wẹ̀ kí dùnbà yẹn là ń gbọ́n dẹ́bi nílẹ̀ kí náà fowó yẹn ṣe. Bó ni wọ́n ń kó sí. Ṣọ̀pọ̀lọpọ̀ wàhálà ló máa parí fún president o, Tinubu ni ẹni kan ni. Àwọn gómìnà sọ pé wọ́n fowó yẹn ṣe.
1: Ẹ ṣeun gan sa ká má fọlọ́run sílẹ̀ kókó ọ̀rọ̀ ni ẹ ṣeun bá mi. Ẹ jẹ́ máa lọ láàárọ̀ yìí adúpẹ́ pẹ̀kùn torí ètò mi máa gun orí àti ètò ìlera Èkó ẹ láǹfààní láti gbọ́ wọn. Adúpẹ́ lọ́wọ́ Razak Adéjàre pẹ̀lú Peter Ọláníyì tí wọ́n mójú ẹ̀rọ fún mi láàárọ̀ yìí. Eré gbogbo ti di lọ́la lórí ọ̀túnúwé ìròyìn tààtù láǹfààní láti gbóhùn ara wa. Ire náà láàárọ̀ máa gbọ́ síra wa ní gbọ́bí orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú ayé gbogbo wa ò ní bàjẹ́ lágbára Elédùmarè. Ẹ̀rí olúwàgbẹ́milékè Adébáyò lórúkọ tèmi MC ìràwọ̀ yín náà ni àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ lóko láàárọ̀ òní mú yọ́ ọlọ́run ọba mi sáyẹ̀nsì gbogbo ọ̀rọ̀ eléyìí tí ayé ti sọ sí wa tí ò ṣe ọ̀rọ̀ gidi ọlọ́run ọba yọ kúrò ọ̀rọ̀ rere lelédùn sọ sínú ayé wa yóò sì sọ sọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà agbára Elédùmarè. Títí ọ̀la mo yọ o ọlọ́run ọba mi sáyẹ̀nsì ẹ káàárọ̀.
11: Ọ̀rọ̀ ni ẹ́ ọ̀rọ̀ tí ń gbé ọ̀rọ̀ mi.

0: This is Jordan 105.5.
1: Station with a voice for entrepreneurs.
2: From Lagos, this is
3: Jordan 105.5 FM.
4: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dú Jordan 105.5 FM ọ̀bàdìẹ jọ̀ọ́.
5: Ọ̀tá fàsókè yìí dòbòrí bọ̀bá yìí ò rí ọ kedere ní tọ̀rú wọ̀ jáwọ́ níkà is the best anti-crime program to lis ten to jáwọ́ níkà wèrèpè fi gbogbo ara jó ní ètò tó láwọn oníṣẹ́ ẹbí wọgbẹ́ jáwọ́ níkà àwọn ìwà àkà tí ò ṣe bọmọlúwàbí díẹ̀ jáwọ́ níkà kò ṣe má gbé ètò tẹ́ o mọ̀.
6: 105 FM Lagos lesson on the go
5: gbádùn ní gbogbo ọjọ́rú Wednesday látàgò mẹ́ta ọ̀sán.
6: www.jordan105ff

0: gbogbo ilẹ̀ wa lónìí of o àti wípé gbogbo document wa lónìí òǹtẹ̀ lọ́yà iléeṣẹ́ Shepherd Homes and Properties nínú ṣe ìwádìí wípé Shepherd Homes and Properties ó fìdí múlẹ̀ káàdì má bá wọn dáṣà wípé ẹni tó bá ní àjẹṣẹ́kù ló ń kọ́ ilé o lára díẹ̀díẹ̀ tó ń rí ó lè sọ ọ́ di onílé lórí gbogbo agbègbè tí wọ́n ń pè ní rural area nígbà kan rí ló ti di urban area tó sì ti lajú gbáà gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora àǹfààní ńlá ni Shepherd Homes and Properties jẹ́ fún yín o a ó bá yín ra ilẹ̀ a ó sì máa bá yín kọ́ lílọ pẹ̀lú ìrọ̀rùn àti òtítọ́ ọ̀nú àṣeyọrí kan a máa ránṣẹ́ sí òmíràn ni o gbogbo àwọn tí wọ́n bá wa dò wá ṣíjere pọ̀ ni wọ́n kan sáárá sí wa pẹ̀lú ìdùnnú wípé iléeṣẹ́ Shepherd Homes wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ka à ń ṣe land banking investment joint ventures yẹn JV property consultant property management developer building engineering property and filling àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀gá nìkan láwùjọ òkúta iléeṣẹ́ Shepherd Homes and Properties di gígí àràbà àti gígí àlọ́yè gbogbo ẹ̀yin tí ẹ tún nílò ilẹ̀ láti dá oko sí tàbí fún ohun ọ̀sìn ìyẹn agriculture and animal farming ẹ má dààmú jìnà iléeṣẹ́ Shepherd Homes and Properties ni ẹ máa lọ tí wọ́n bá yín wálẹ̀ síbi tó dáa bí oko ò bá jìnà ilá kì í kó àwa kì í bá wọn.
1: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
2: the voices you need at work all day, every day till payday. Are here.
0: Properties, ilé kíkọ́ dìrọ̀rùn nílẹ̀ yìí.
3: Bí orí ẹ̀
4: wọ́n á ṣe àdìdì àdìdì.
5: Bí bá máa gbé ni, a gbé aláwọ̀ oreko ni Shepherd Homes and Properties.
6: Awesome talk every day and all day.
5: Kọ́lé àwọn agbègbè tí a nílẹ̀ sí ni ìwọ̀nyí o tí owó rẹ̀ kò sì gani lára. Mọ̀jọ̀ dání ẹ̀pẹ́ pápáláńtó ìfọ̀ Abéòkúta Ìbàdàn Mòwe Ìbàdàn. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ilẹ̀ wa kìí ṣe ilẹ̀ olóbi o tàbí ilẹ̀ nùra tàbí inú igbó. Bí agbára bá ti wà láti san tọ́lẹ̀ kan náà bẹ́ẹ̀ ni àǹfààní wà láti san díẹ̀ díẹ̀ tí ó sì máa báṣẹ́ yín lọ. Kò sí wàhálà.
7: Social media Facebook Jordan 105.5 FM Twitter Jordan 105 FM Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm
8: 105.5 FM or by Jordan.

0: sí ìgbédìde pẹ̀lú wòlíì olórun alàyè prophet peter b oladejo glorious child wákàtí ìgbédìde ó tún ti tó àsìkò fún ọwọ́ olórun láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì wákàtí ìgbédìde wòlíì peter b oladejo glorious child iṣẹ́ wo ni olórun rẹ̀ yìí sì wà lónìí
1: gbogbo abi amọ pẹlu gbogbo amọ ologun lo ma jajaba ninu aduwa oni wakati merile logun 24 hours with god
2: ikú ọgbọdọ pa mi lọmọ
3: ewo ikú ọgbọdọ pa mi lọmọ

nínú ìrìn àjò mi bí àlùfáà àti wòlíì irúfẹ́ ènìyàn mẹ́ta ni mo ti bá pàdé tí mo dẹ̀ kíyèsí pé ó kọ́mọ̀ láàárín wa gan-an irúfẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn bóyá o lè rí ara ẹ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn onítara ènìyàn tí wọ́n fi ìtara kojúmọ́ ogun tó ń jà wọ́n ṣùgbọ́n tí wọ́n wá ìdí ogun yẹn rárá àwọn yìí kọ́mọ̀ nínú àwa aládùá akọ́mọ̀ nínú àwa tí à ń pè lórí rédíò akọ́mọ̀ nínú àwa tí à ń wá wòlíì tàbí tá ń yalé aládùá gbogbo wa la ní ìtara pé a fẹ́ bọ́ lọ́wọ́ ogun wa a fẹ́ bọ́ àjàgà wa lẹ̀ a fẹ́ kúrò nínú ìṣòro a fẹ́ kí ìdààmú tó wà nínú ayé wa yẹ kó lọ a fẹ́ kí ogun tó ń jà wá lórí ọmọ yẹ kó di ìtàn a fẹ́ ṣẹ́ ogun yẹ bọ́ a ò fi iyè sí láti wá kí ló tiẹ̀ fa ogun yìí gan tógun ìfìlè tó bẹ̀ ogun tó ò bá mọ̀ díẹ̀ ó máa ń sòrò jà yorùbá sọ wípé ilẹ̀ tí ò bá tójú ẹni sú òkòkò ẹ máa ń sòrò rìn irúfẹ́ àwọn àkọ́kọ́ tí mo kọ́ bá pàdé nínú àdúrà ni wọ́n sì pọ̀ gan nínú àwa aládùá wọ́n pọ̀ gan nínú àwọn tó ń gbàdúà àwọn yìí wọ́n máa ń gbàdúà gan àwọn yìí wọ́n lọ láti ibi àdúà kan síbi àdúà míì àwọn yìí wọ́n lọ láti ọ̀dọ̀ wòlíì kan sí ọ̀dọ̀ wòlíì wọ́n mọ̀ pé ogun jà àwọn wọ́n mọ̀ pé àwọn ní ìṣòro wọ́n mọ̀ wípé nǹkan kò lọ mọ́rán fún àwọn wọ́n mọ̀ wípé ayé dára jù báyìí lọ ṣùgbọ́n wọn ò mọ nǹkan tó fà á tí ogun yẹn fi le tí ipa àdúà ò ràn àwọn àkọ́kọ́ nìyẹn àwọn irúfẹ́ àwọn èèyàn kejì tí mo tó bá pàdé ó ní àwọn aláfara ènìyàn àwọn yẹn wọ́n tiẹ̀ le gan tó jẹ́ pé tán bá tiẹ̀ pè ọ́ gan gẹ́gẹ́ bíi wòlíì bí wọ́n ṣe ń sọ̀rọ̀ gan wọ́n kàn fi ń dán ẹ wò ni tán bá wá síwájú ẹ gẹ́gẹ́ bíi wòlíì bọ́n ṣe máa jókòó bọ́n ṣe máa bá ẹ sọ̀rọ̀ wọ́n á kàn dàbí pé wọ́n wá dán ẹ wò àwọn yẹn gbàgbọ́ wípé ó wà ní ó dẹ̀ tún máa lò padà wọ́n gbàgbọ́ wípé ogun tó ń jà yìí ó kàn wá ni kò nídìí serious attention tó bẹ́ẹ̀ kò nídìí ká dára wa láàmú tó bẹ́ẹ̀ ó kàn rí bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ pé ohun tó ń jà wọ́n yẹn ó níbìkan tó fìdí múlẹ̀ sí tó lè fi ayé ẹni wọ́lẹ̀ àwọn yẹn wọ́n gbàgbé pé ogun tó bá fẹ́ jàyàn sùúrù ló mọ̀ fi ń jàyàn kì í gbọ́wọ́ gbígbóná wá ọwọ́ tútù ni yọ̀dá logun fi ń fìdí múlẹ̀ nínú ayé ènìyàn mo rí irúfẹ́ àwọn ènìyàn wọ̀nyí mo bá wọn pàdé onígbàgbọ́ ni wọ́n wọ́n sí ọlọ́run ṣùgbọ́n wọ́n sí ọlọ́run gẹ́gẹ́ bíi pé ayé ò le wòlíì rẹ tí mo ń fi àdúrà sí ọ wọlé lọ sùn lálaalẹ́ fẹ́mi dànẹ̀ láti cs] great bible assembly iná ló tún bẹ gbàdúà lálẹ́ wípé ayé le o tó o bá fẹ́ rí ayé gbé tó o bá fẹ́ jẹ́ ènìyàn láyé yìí tó o bá fẹ́ rí ìgbà ẹ lò ayé yìí o gbọ́dọ̀ mo kó o búra sí gan amòye ọkùnrin kan sọ wípé ayé ò ní fi tó fẹ́ àbí ẹ̀tọ́ ẹ̀ lé ọ lọ́wọ́ ìwọ ló máa demand fún ètò ayé gbére nìyẹn this life will not give you what you deserve it only release what you demand ìwọ ló máa sọ fún ayé pé mi ò gbà kí o fi ìnira bá mi gbé gbọ́ mi dáadáa sà ayé fẹ́ kọ bí ìnira sí ọ ìwọ ló máa sọ wípé rárá mi ò gbà ọ̀rọ̀ ayé dàbí omi tó fẹ́lẹ̀ tó ń lọ tó bá jẹ́ wípé o fẹ́ pàdé ìnira ayé ẹ máa wọ ìwọ ló máa jókòó ti àwọn ìdíwọ́ tó wà níwájú ẹ tó máa yí dànù amòye kan sọ wípé ìdí tí odò fi wọ́ wọ́lọ́wọ́lọ́ ó ní wípé ìgbà tí omi pàdé ìdíwọ́ ó yà fún gbogbo ìdí tí ayé wa fi dàbí pé ó dúró ó ní pé à ń sá fún ìdíwọ́ à ń sá fún ogun à ń sá fún ìṣòro bẹ́ẹ̀ bá rí ẹni gbìn tó bá fẹ́ dìde alẹ́mi ò lè dáràn o èmi ò lè nira mi lára bẹ́ẹ̀ bá rí àwọn tí ọ̀rọ̀ wọn ò kúrò pé kán jẹun kán rí owó oúnjẹ kán lọ bí iṣẹ́ ẹ lọ kíyè sí ìwà wọn ni wípé ara mi ò lè dára mi láàmú o mi ò lè wá kú mi ò lè jẹ gbèsè mi ò lè dáwọ́ bọ̀ nǹkan míì títí ayé máa fi di àjàgà sí wọn lọ́rùn mo wí lórúkọ olúwa fún ẹ̀yin tẹ́ ẹ rẹ́dì lálẹ́ yìí fún ẹ̀yin tẹ́ ẹ múra fún ẹ̀yin tí ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ lójú ẹ̀yin ni mo wá lálẹ́ yìí mo wí lórúkọ olúwa àjàgà
to wo Olorun to so aye e di ogun ajaga to wo Olorun to so ire ajo aye re di ogun ajaga to wo Olorun to je kiri ajo aye gbogbo ko di agbara kaka fun o ina da loni so feredi mo ti so fun o lati ojo meta pe ba ba ri ogun ti o se o meta ni mo so fun o pe ogun ti o se o ni atileyin kan ti won pe ni pepe o ni o je ko se gaga bi ti Gideoni Gideoni o mo pe ara to ni ohun pepe kan le baba o ni igba to wo pepe ye iranlowo dide si iranlowo yo dide si won na mo wa so fun o lana mo ni to ba je pe ori pe ara ni o wa ye ikoko awon obi e wo bi ti Jefta mo to so fun o pe Jefta ba re laarin awon eyan lasan tori pe ikoko ya isowo odi si o de le jade nibi ti anyanmo e ti wulo o wa bara e gbogbo eyin ta le jade ni ile anyanmo mo wi loruko Jesu Olugbala ohun to so wo odi si o ina so lara ina so lara ina so lara lale yi o fe so nkan kan fun o bo ba jagun to ba le owo imolele wa ndie ibi ta afiye si niye gbo mi daada ninu aye yi okoko gbo ninu iran o de fe lo gbogbo eniyan ko je pe gbogbo eniyan ye either o mo pa o mo pa either you are conscious of it or you are not conscious of it either o mo o mo o kiyesi o kiyesi o fe ti owo e bo ohun to ma je ki aye e ma se ife inu e bẹẹni o fẹ fi ọwọ ẹ bọ ohun tó jẹ wípé gbogbo ìgbà tó o bá ń ṣe kankan ìmọ òkùnkùn ni yóò máa ṣẹ lórí ẹ bẹẹni sà o máa ti ọwọ ẹ bọ ìmùlẹ kan that's why ni ìwé Isaiah chapter 28 ó fi ní agbára gan bíbélì wípé àwọn kan sọ wípé àwa ti bá ikú mulẹ àwa sì ti bá ipò òkú mulẹ torí wọn ti rìn jìnà pé àwọn ò fẹ kú àwọn ò fẹ dì nǹkan kan ọpọlọpọ wa a ò mọgbà tí a wọnú ìmùlẹ ọpọlọpọ wa a bá ìmùlẹ láyé ni ọpọlọpọ wa a wọnú ìmùlẹ nípa ọrẹ ọpọlọpọ wa a wọnú ìmùlẹ nípa aṣọ àǹkó ọpọlọpọ wa a wọnú ìmùlẹ nípa oúnjẹ ọpọlọpọ wa a wọnú ìmùlẹ nípa àwọn ẹjẹ tí a jẹ pẹpẹpẹ níwájú pẹpẹ tàbí níwájú òrìṣà tàbí ìlérí tá a ṣe fún ènìyàn kan tá a múṣẹ tá a dẹ mọ wípé òun ló nàró mọ o ìmùlẹ lè nàró mọ ènìyàn kéèyàn mọ rí ọ̀nà lọ gbọ́ mi dáadáa bẹ́ẹ̀ ṣàlàyé ẹ̀ fún ọ ó lè máa wà lábẹ́ ìmùlẹ kó o má mọ̀ ṣùgbọ́n àmì mẹ́ta tó o máa fi mọ̀ rí inú àládẹ làmì yẹn wà tó bá jẹ wípé o ti lálàá rí òkú rí tẹ ṣàlàyé fún ẹ tó bá jẹ pé o lálàá orí òkú ọwọ́ ìmùlẹ̀ ni sà máa wá ṣàlàyé irú ìmùlẹ̀ tó jẹ tó bá jẹ pé òkú ẹni tó mọ̀ ni a jẹ wípé ìmùlẹ̀ ẹni tó mọ̀ tó súnmọ́ ẹni tó bá jẹ ìmùlẹ̀ ẹni tẹ̀ jọ ń gbé ládùúgbò a jẹ pé ìmùlẹ̀ àìkíyèsára olówó tó bá jẹ ìmùlẹ̀ àwọn tí ò mọ̀ rí tàbí àwọn tẹ̀ jọ ṣe ní kékeré tó wá rí wọn lójú àlá a jẹ wípé ìmùlẹ̀ tó ti fìdí múlẹ̀ láti ìgbà ìwé wa ni tó bá jẹ wípé o lálàá ò ń rí òkú ọwọ́ ìmùlẹ̀ ló dìde sí ọ ogun ìmùlẹ̀ ló ń jàsà ogun ìmùlẹ̀ ni ò jẹ́ kó rọ̀nà lọ àfi kó o ja ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ wípé ò ń rí ara ẹ lójú àlá pé o wo aṣọ bóyá singlet nìkan àti boxer tàbí o wọ aṣọ tí ò ṣe é múlò dé o dẹ̀ fẹ́ jáde ọwọ́ ìmùlẹ̀ ìhòhò ni sà ọwọ́ ìmùlẹ̀ atuniláṣìírí ni ọwọ́ ìmùlẹ̀ kí kìí jẹ́ kí àṣírí ènìyàn ó bò láyé ọwọ́ ìmùlẹ̀ tí kìí jẹ́ kéèyàn rí olóore ni ìtumọ̀ ẹ̀ ni wípé o ti wọnú ìmùlẹ̀ bóyá aṣọ tàbí pé o tààyàn tí ò yẹ kó o ta lọ́rẹ lọ́rẹ wọ́n ti gba aṣọ àṣírí ẹ lọ bẹ́ẹ̀ ni sà gbogbo wa la ní aṣọ nínú ẹ̀mí bá a ṣe ní aṣọ nínú ara ẹ̀ o náà la láṣọ nínú ẹ̀mí tó bá jẹ́ wípé wọ́n ti ṣe pàṣípàrọ̀ aṣọ ẹ̀ tàbí wọ́n ti gba òríjínà aṣọ ẹ̀ lọ wà ló máa máa ríra nínú àlá pé o wà ní ìhòhò tàbí o wọṣọ òkọ́fà ara ẹ̀ tàbí o bára ẹ láàrin ibi tó jẹ́ wípé òun múra òun wá aṣọ èyí tó le jù nínú ẹ̀ nínú ìmùlẹ̀ yìí o ní pé kó o fẹ́ jáde kó o wá máa wá aṣọ tó o fẹ́ wọ̀ kó o má rí ẹ gbọ́ eléyìí sà ìmùlẹ̀ tó tu ẹ́ sí ìhòhò orúkọ Jésù Olùgbàlà agbára Ọlọ́run ó gbé ọ jáde bọ́ mi dáadáa ó ṣẹlẹ̀ sí mi rárá mo máa rí lọ́pọ̀lọpọ̀ ìgbà láwọn ìgbà kan sẹ́yìn sẹ́yìn máa wá discover pé mo fẹ́ jáde máa wá rí pé aṣọ.

0: Hallelujah.
1: Hallelujah.
2: Orúkọ Ọlọ́run bàbá mi fi ń kéye kábọ̀ sórí ètò àṣẹṣe lórí rédíò. Màlára sọ fún yín pé bàbá wòlíì ti wà pẹ̀lú anílé agbára lákòókò yẹn. Prophet Dr. MS Fabi yìí bàbá possibility. Bàbá ẹ̀súre fún wa.
0: Ṣé kó bá Jésù Kristo olè máa kí ẹ mọ́? Ọlọ́run tó ń sẹkún dẹ̀rín. Ọba tó ń sẹ̀gbọ́n dògo. Onílé káyàkáyó, onílé Jésè. Ọlọ́run òkè, Ọlọ́run ilẹ̀, Ọlọ́run òkè, Ọlọ́run ilẹ̀, Ọlọ́run omi, Ọlọ́run àpáta, Ọlọ́run gbogbo ènìyàn. Bàbá gbọ́pẹ́ wa. Báwo èèyàn ti ń jáyọ̀ lónìí, májọ̀ pàdé ikú. Ogun àkóbá jẹ́ ẹlẹ́jọ́ Ọlọ́run, májọ̀ tọ́ sí
1: o.
0: O gbogbo wọn fìbọn pa, wọn fàdá pa, májọ̀ tọ́ sí o. Ilẹ̀kùn tuntun kó ṣí. Àṣírí yóò máa ní tú o. Ẹ̀ẹ̀dẹ̀ ní ṣaláì. Àánú àdìdè. Ilẹ̀kùn á ṣí. Májẹ̀mú á ṣẹ. Ẹ̀ẹ̀ni tọrọ jẹ. Ẹ̀ẹ̀ni tọrọ mu o. Gbogbo ẹni tó yọ tó fẹ́ yọ sí láti gbẹ̀mí yín. Ó máa fẹ̀mí ẹ̀ di. Gbogbo alágbára tó nókun bíi tẹ́ ẹ fẹ́ gbà ilẹ̀ máa gbé wọn mi. Bí mo ti wí ó máa rí bẹ́ẹ̀. Bí mo ti sọ ó máa ṣe bẹ́ẹ̀. Májẹ̀mú á ṣe. Ẹ̀ẹ̀ni ṣubú dáadọ̀. Àwọn ẹ̀tọ́ yín tó Ọlọ́run máa gbà jáde. Jésù Olúwa wa.
2: Ètò àṣẹṣe náà lẹ́ ń darapọ̀ mọ́. Olúwa ṣe mú bàbá fún mi lórúkọ tèmi. Èní lọ́jọ́ àánú Wednesday bàbá kí lóhun tẹ ẹni fún alákòókò yìí.
0: Lónìí là ń sọ̀rọ̀ lórí ìtẹ́lọ́rùn tí a dẹ̀ máa fẹ́ kó lórí ẹ̀ka bọ̀ sínú nǹkan mi láti ṣe. Ìtẹ́lọ́rùn ẹni tó bá ní ìtẹ́lọ́rùn ti ní owó ti nọ́lá ó ti nọ́lá ó ti ní Jésù. Ẹni tí ò ní ìtẹ́lọ́rùn kò tí ní Jésù. Torí ẹni tí ò ní ìtẹ́lọ́rùn a máa sin Ọlọ́run oríṣiríṣi. A dẹ̀ máa hùwà oríṣiríṣi. Kò ní gbà fún kádàrá. Kò dẹ̀ nígbà pé ohun tóun ní tó. Ó máa sáré mọ́tò kan lu kẹ̀kẹ́. Tábà wo ìwé 1 Timothy 6:6 ó níwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn ìrìn ńlá ni. Àmú kankan wá tábà dẹ̀ ń lọ àtúní mú kankan náà lọ. Ìyẹn ni pé gbogbo ohun tó bá ń là kọjá fún ògo Ọlọ́run ni má banújẹ́ má bọ̀kan jẹ́ má sọ̀rọ̀ ìtinú. Ohun tí ò tó ó máa tó ó dẹ̀ máa ṣẹ́kù. Ìwọ náà máa ra lóṣù máa kọ́lé. Àwọn tó ń wọlé wọn lọ́kàn yẹn wọ́n ti wà láyè tó burú ju ti ẹ lọ lánàá. Wọn ò torí ẹ̀ jalè, wọn ò torí ẹ̀ wẹgbẹ́, wọn ò torí ẹ̀ lọ tọwọ́ bọ ohun tó jẹ̀mí wọn lọ. Torí ẹgbẹ́ búburú a máa ba wà rí jẹ́. Ìyẹn ni ìwé 1 Timothy 5:6 ó ní ẹ tó bá fara ẹ̀fà yìí jíjẹ ó máa kúngbà tó wà láàyè ní sùúrù náà. Má kọjá ìyẹn níwájú Ọlọ́run, má kọjá ìyẹn níwájú àwọn tó fẹ́ràn ẹ̀. Má jẹ́ kó orúkọ yẹn bàjẹ́. Ìwé ní wàásù orí keje ó ní orúkọ rere sàn ju wúrà fàdákà lọ. Tórúkọ rẹ bá ti bàjẹ́ ayé rẹ sì ní ọ̀la ṣì wà fún ẹ. Tí orúkọ rẹ bá ti bàjẹ́ o ní ọ̀la mọ́. Ẹgẹ̀ ẹ̀gẹ́ ló máa rí. Mo dẹ̀ pray fún oníṣàlàyé ni.
1: Amen.
0: Májẹ̀mádẹ̀ṣẹ́.
1: Amen.
0: Orí Dávidi 94:14.
3: Nítorí pé olúyà kì yóò ṣàwọn ènìyàn rẹ̀.
0: Ọlọ́run kì í kọ́ àwọn ènìyàn rẹ̀ tó bá jẹ́ olóòótọ́ sí. Ọlọ́run kì í kọ̀ wọ́n sílẹ̀. Àwọn tó jẹ́ olódodo tó jẹ́ pé ibi tọ́lọ́run fún wọn síná wà. Ọlọ́run kì í pa wọ́n tì. Ṣùgbọ́n àwọn tí wọn bá ṣòdodo sí Ọlọ́run, Ọlọ́run á máa pa wọ́n tì. Mo pray fún ẹ. Ọlọ́run ní pẹ́ tì. Ọlọ́run dẹ̀ nígbàgbé ẹ. Ó ní Ọlọ́run kò ní kọ àwọn ènìyàn rẹ̀ sílẹ̀ kó má ṣe ìyọnu sí wọn. Ìyẹn ni tí ń ṣe ìwé Isaiah 59:1 ọwọ́ Olúwa kúkúrú láti gbani. Bẹ́ẹ̀ sì ni tirẹ̀ kò wo tí kí ó fi gbọ́. Àìṣedédé ló máa jẹ́ kí inú bí Ọlọ́run sí wa. Mo dẹ̀ gbàdúrà ohun tó máa jẹ́ kó kọjá yẹ lọ́dọ̀ Ọlọ́run kò ní padà ṣẹlẹ̀ sí. Ìyẹn ni ìwé àwọn ọba ìkejì orí 5:21.
3: Bẹ́ẹ̀ni Gíásì ilé Panama.
0: Àìnítẹ́lọ́rùn Gíásì olé Panama ni. Ó sọ pé ọ̀gá mi ti ní kí n gba ẹ̀bùn aṣọ màálùú kẹ́tẹ́kẹ́tẹ́ ewúrẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàgbò. Ọ̀gá mi ti ronú pàdà àti góòdù yẹn wọ́n ní kẹ́kọ̀ fún mi. Níṣẹ́ ni Ọlọ́run dẹ̀ sọ fún Èlíṣà pé ó rọ ọmọ tó gbẹ́kẹ̀lé. Ó lójú mi kí wọ́n bá ọ lọ bí Gíásì. Ó bẹ̀rẹ̀ sí parọ́ mo lọ roko ni mo lọ yàgbẹ́ ni. Ẹ̀tẹ́ Námánì balẹ̀ Gíásì. Kí ló fà á tí ẹ̀tẹ́ Námánì tó balẹ̀ Gíásì? Torí Gíásì kò nítẹ́lọ́rùn. Mo dẹ̀ pray fún ẹ. Ẹ̀mí àìnítẹ́lọ́rùn Ọlọ́run máa bẹ́ẹ̀ mí yẹn wí. Òní ṣaláì ni. Àṣírí òní tú o. Ogo òní kú mọ́ ẹ lára. Iná rẹ̀ òní kú. Ogo rẹ̀ òní kú. Ẹni ẹlẹ́ni òní gbà ṣe rẹ̀ ṣe. Àṣírí òní ẹni tú. Ìyẹn ni ìwé Mátí orí 6:24. Ó ní kò sì sí ẹni tí ó lè sin Ọlọ́run méjì. Ó máa kórìíra kan. Ó dẹ̀ máa sọ̀kan di ọ̀tá. Ìyẹn ni mo pray fún ẹ. Òní ṣubú rájú Ọlọ́run. Ọlọ́run fẹ́ràn rẹ̀ gan ló ṣe rán mi sí aláwòkọ yìí. O ò bá yọwọ́ kò ní gbogbo ohun tí ò dáa. Mo wà núwe John 15:5. Ó ní èmi ní àjàrà.
3: Yes. Ẹ̀yin ni ẹ̀ka.
0: Ẹ̀yin ni ẹ̀ka.
3: Ẹni tí ó ń gbénú mi.
0: Ẹni tó ń gbénú mi.
3: Àtèmi nínú rẹ̀.
0: Àtèmi nínú rẹ̀.
3: Òun ni yóò so èso lọ́pọ̀lọpọ̀.
0: Ìyẹn ni pé tó wà níbi tó Ọlọ́run fi sí. Ẹni ẹ máa sọ èso ọ̀pọ̀lọpọ̀. Ẹni tó kò níbi tó Ọlọ́run fi sí. Ohunkóhun ló lè ṣẹlẹ̀ sí. Mo dẹ̀ pray fún ẹ. Búburú ò ní ṣẹlẹ̀ sí ẹ. Tó ló sọ fún wa pé búburú kan kì yóò ṣubú lù wá. Àrùn kárùn kan kí ó sùn létí ilé wa. Èmi súre fún ẹ láwùkọ yìí o. Gbogbo àwọn tó ń kó èrè iṣẹ́ tí wọ́n ń ṣe ẹ̀mí wọn máa bá lọ. Àwọn tó ń ba tiẹ̀ jẹ́ lọ́dọ̀ olórí rẹ ẹ̀mí wọn máa bá lọ. Àwọn tí wọ́n fẹ́ kó dàgbà, àwọn tó fẹ́ kó jẹ́ èèyàn ní orúkọ Jésù a máa fàwé ìrántí wọn
1: yá.
0: Ọ̀nà máa là fún ẹ o. Ara máa tu ẹ. Ọkàn rẹ dẹ̀ máa balẹ̀. Ẹ̀yin wọn lọ́rẹ̀ já gbàdúrà yìí. e ja so fun olorun gbogbo emi ko se se ninu aye mi e fatu asise to le so mi doku to le so le mi ise mi doku emi asise emi ase pe akin lagbaja se le ifun eyan olorun gbadura yi kokoro anu to wa lowo yin koni bo
1: amen
0: ilekun anu to ti si lori yin koni ti
1: amen jesus
0: eni keni to be bi pale ogun ma be ni edi
1: amen
0: baba ri eni keni to gbe ile aye lowo olorun ma gbele ipo
1: lowo
0: loni ona ma la
1: amen
0: loni ona ma la
1: amen
0: loni ona ma la
1: amen jesus
0: leni ona ma la
1: amen
0: o ma ra anu je
1: amen
0: o ma ra anu gbo
1: amen
0: okan re de ma bale
1: amen
0: jesus oluwa wa
1: amen
0: oruko mi lekan si ni prophet ms abi mo ba ko iran wa leti ikore wa ti ologbon odun eti ati bere lati monday ni ati bere program ikore gbogbo eyan ni mo de pese program lokun lobirin mi mo bi te tin gbo mi kede to gbo so be ni ti o ti gbo gbogbo yin ni mo pe pelu fe e je ka jo saye ikore odun yin soji ti bere lati monday tuesday wednesday eni gogan ni soji ma pari to je wednesday so to ba di eti se aaro wednesday leni a ma se wakati a se se pelu awon wuli meje ta ba pari yen ton la ba wonu soji lagun marun role ni gbagede ijo wa mo are ti wona ko join wa to ba wu ni friday to koja a se isoru to epon awon obirin wa kun je fun gbogbo awon to wa si program yen mo are ti e ni eni program join mi je ka jo gbadura gbogbo e te ti gba ororo e ma gba ororo de na won se to po le ni wednesday olorun anu ko ni tile pa anu
1: amen
0: a sile pa anu fun wa
1: amen
0: a ma juba ti wa yen
1: lo
0: sugbon la thursday ani aye ani ola thursday ne ojo awon wuli wa ni okunrin lobirin lati ago mewa aro mesan aro titi di ago marun role ninu e lati ma gba awon wuli seni gbogbo n ton ba ri si e ofe na ma se fun e o ko si pe lora kini gbogbo n ton ba ti ri se ma se fun e lofe ohun ta n fe na ni pe kogun se ki ona de la ki awon ti o ti ran ti ijo kan le ran ti ijo yi kan le mo pe ere ni oluwa alabukun si ni fa awon to gbekele ara oni ni wa
1: amen
0: mo fi wa nbe wa ni ojo friday asale ti n se ibukun opo pelu ajire King Ajidara ni pelu bakan na evangelist Esther Igbekele ati Taiwo Jodu ati Tiwalola Shitu bakan na Abaselo Dugbe ati tin se Kesleke bakan na ni Princess Adimola ati Jordan Feomo ati tin se Sega awon ta bari ni ojo yin ton ma sise pelu wa pelu opolopo awon wuli ati ajire sugbon ni eni Wednesday MB Banjo baba MB Banjo awon na ma preach fun wa are dara fun wa
1: amen
0: thank you gbogbo alokun lobirin a ma ronan lo o
1: amen
0: ni dina ma wa
1: amen
0: eyan omo olorun ja gbadura kan yi adura ta fe gba ni pe oluwa eni to pedi to mu aye mi dani to ni mi ronan lo oluwa o e jo ko fowa re pare gbogbo eni ti aye re ya aye mi lenu e jo fowa re se
1: ohun bàbá wa náà lẹ́gbọ́n ẹ̀ fẹ́fẹ́ dr ms fabi yìí ẹjẹ́ adókìlọ̀ gbogbo àbá ìlà fi ń padà.
0: ẹ̀rọ tí ẹ lè pè mí sí 091-26-26-28-28-82-16.
1: 16.
0: Níbẹ̀ yẹn WhatsApp ni yẹn pẹ̀lú text message, voice or text.
1: WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́. Fọ́nrán tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ.
0: Ẹ̀rọ kejì òun ni
1: 080 50 50 27 27 56 56 21 21. Ẹ̀rọ ìkẹta
0: 070 70 69 69 94 94 99 92 92. Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ Adela ilẹ̀kùn Aṣí. Òun ni Echo Bank 38 12 15 15 68 68 43 38 12 15 15 68 68 43. Báǹkì kejì ta lè fowó tó jẹ́ church account. Ó máa gbé orúkọ church jáde. Talákọ̀ọ́kọ́ yẹn ni Fabi Michael Osoji. Eléyìí Fidelity Bank ni. Ó máa gbé Celestial Church of Christ Oyikimole Ayo Parish. Òun ni 411 411 01 89 89 25 25 2. 411 01 01 89 89 25 25 2. Ẹ̀nà yẹn mo fi ń retí ẹnu program ẹ̀ mọ́ mi. Ẹ jọ̀yìn wa, ẹ wá dánṣẹ́ ìránṣẹ́ wa wò. Kẹ wá wo ara tọlọ́run fi tó ń dá láyé àwọn ènìyàn. Ọlọ́run dẹ̀ máa fa ayé tiẹ̀ náà dára.
1: Àmì Jésù.
0: Májẹ̀ máa dẹ̀ ṣẹ.
1: Àmì.
0: Ọkàn wa dẹ̀ balẹ̀.
1: Àmì.
0: A máa ní àní tó.
1: Àmì.
0: A dẹ̀ máa ní àní ṣẹ́kù.
1: Àmì Jésù.
0: Àdíṣe aláìní.
1: Àmì.
0: Ọkàn wa dẹ̀ balẹ̀.
1: Àmì.
0: Ṣùgbọ́n bá jágbàgbà àwọn program ta ti sọ fún wa, kí a lè mọ̀ wípé ó yẹ kájọ ṣọdún yẹn náà ni. Mo ti pa ká nọmba fún wa. Gbogbo ohun tẹ́ bá ní ẹ fi support wa, bóyá fún kòrè tàbí fún ìkò tàbí fún ìtí ń ṣe radio program yìí. Ẹ ṣe àpẹ bá wa pe àwọn ènìyàn kan sí méjì pé gbogbo ọjọ́ gbogbo ojoojúmọ́ la máa wà lórí rédíò ní time tẹ́ gbọ́ wa iná ni. Á dẹ̀ dára fún yín. Aláburúkú ni ṣe. Gbogbo ẹni tí gbé tó jẹ yín ní gbèsè ohun kan, Ọlọ́run máa gbà fún
1: yín.
0: Ọkùnrin tó jẹ yín ní gbèsè ohun kan, Ọlọ́run máa gbà fún yín. Ọmọdé tó jẹ yín ní gbèsè ohun kan, Ọlọ́run máa gbà fún
1: yín.
0: Ẹ sọ pé Olúwa,
1: Olúwa,
0: nítorí ọ̀rọ̀ yìí,
1: nítorí ọ̀rọ̀ yìí,
0: ẹ ran aláàánú sí
1: mi.
0: Ẹ má jẹ́ kí n ṣe aláìní aláàánú. Bẹ́ẹ̀ ti béèrè o máa rí bẹ́ẹ̀ o. Ó ní ẹkún pẹ̀lú alẹ́ kayọ̀ ń bọ̀ lówùrọ̀, ó máa rẹ́rìn láìpẹ́.
1: Jésù.
0: Ẹ̀rọ tí ẹ lè pè mí sí 091 26 26 28 28 82 82 16. Ẹ pè níbẹ̀ yẹn WhatsApp ni yẹn pẹ̀lú
1: voice or text. WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́. Fọ́nrán tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ.
0: Ẹ̀rọ kejì òun ni 080 80 50 50 27 27 56 56 21 21. Ẹ̀rọ ìkẹta 070 70 69 94 94 99 92 92. Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ Adela ilẹ̀kùn Aṣí. Òun ni Echo Bank 38 38 12 15 15 68 63 43 38 38 12 15 15 68 63 43. Báǹkì kejì ta lè fowó tó jẹ́ church account. Ó máa gbé orúkọ church jáde. Talákọ̀ọ́kọ́ yẹn ni Fabi Michael Osoji. Eléyìí Fidelity Bank ni. Ó máa gbé Celestial Church of Christ Oyikimole Ayo Parish. Òun ni 411 411 01 01 89 89 25 25 2. 411 01 01 89 89 25 25 2. Kò sí ohun tó ṣe tó gbé o, nítorí Joe 41 11 níta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà. Nígbà tí Sam 15 number 5 máa sọ, ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹmu. Nígbà tí number 14 máa sọ̀rọ̀, ó ní irú ọba pẹ́ sí Ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ fún ọ̀gá ògo. Miyẹn mo fi nídìí ọpẹ yín, ọrẹ yín, ìdámẹ́wàá yín, ẹ fi ràn pàdé yìí lọ́wọ́, yóò dára fún yín. Ọkàn yín á dẹ̀ balẹ̀.
4: Ọgbọ́dún ìkórè àgbà ti CCC Òkìkí Ìmọ́lẹ̀ Ayọ̀ Ọlọ́run tó pé wò ní MS Fabi yóò ṣílẹ̀ fún ìbùkún fún gbogbo ènìyàn.
5: A bẹ́ stop multiple blessings like orí ìkórè àgbà ti CCC Òkìkí Ìmọ́lẹ̀ Ayọ̀ Cathedral. Edit Adam Harvest. Ìkórè ọ̀pọ̀ ìbùkún làkórí tí ọrùn fún Rọ́bẹ̀ Dr. MS Fabi Jébi Bàbá Possibility. Ìwọ náà darapọ̀ wá jẹ́ alábàápẹ́ máa ṣílẹ̀kùn ìbùkún tí olódì wọn fa nínú ìsọjí lọ́jọ́ Monday 27th July pẹ̀lú Side Men and Women Teach láago mọ́kànlá. Ọjọ́ Tuesday ìsọjí pẹ̀lú ìṣòro àwọn ọ̀dọ́. Ọjọ́ Wednesday 7 hour to Christ láago mẹ́sàn-án òwúrọ̀ pẹ̀lú ìsọjí nírọ̀lẹ́. Àyájọ́ àwọn wòlíì ni lọ́jọ́ Thursday. Àṣálẹ́ yìí lọ́jọ́ Friday 31st July. Ọjọ́ Sunday àyẹ̀wò ìlera ọ̀fẹ́ láago méjìlá. Harvest celebration lọ́jọ́ Sunday 2nd August. Bébí tí Ọlọ́run ti máa lo wòlíì Adébáyọ̀ Sam Ojú Authority pẹ̀lú ọ̀pọ̀rọ̀ ṣẹ́ lọ́wọ́ àtàwọn olórin ẹ̀mí guest league Ṣẹ́gun Ajídára Esther Ẹgbẹ́kẹ̀lé Fíwalọlá 6 Ambassador Dúpẹ́ 1 Aiwo Òjòdù Olúbele Sunday Jordan Princess Àdìmúlà Adéṣẹ́gà àwọn akọrin ìjọ CCC Òkìkí ori march ccc agede ayo march ccc ori suyi cathedral mc apala pelu sunday the great mbo prophet ms abi baba possibility won ma sure ile mo ibukun yo ma shi ojo ibukun yo ma ro sori gugu eyan gugu eri ccc ogidi mo leyo cathedral 17 ogidi mo leyo spring be anchor man secondary school ikolango do ibaja lega olodu oru ikore ti e o ma shi la pe ibukun fun gugu eyan
6: From Lagos, this is
7: Jordan 105.5 FM.
8: This is Jordan 105.5.
9: Station with a voice for untrained.

0: lálẹ́.
1: I pray for you.
0: Ẹ̀rí táwọn èèyàn ó fi ti pàṣẹ rẹ mọ Ọlọ́run.
1: Testimony that people through you.
0: Ẹ̀rí táwọn èèyàn ó fi ti pàṣẹ rẹ di ẹni ìgbàlà.
1: Testimony that through you people will have salvation. Jesus name as Savior.
0: Ẹ̀rí yẹn máa farahàn
1: láyé Jésù.
2: Ìjẹ́rìí ságbára mi àkọ́kọ́, ó dúpẹ́ ọmọ ọmọ mi kan, ó lóyún, ó bímọ, ó dúpẹ́ gbóhùn ìyá mo gbọ́ tọmọ. Ẹlẹ́ẹ̀kejì jẹ́ tàǹgbà tá a wá síbí, àwọn dádì pè wá, wọ́n ní àwọn rí pé ẹnìkan kì í rórun sùn. Mo sáré bọ́ síta mi rórun sùn, mo lè sùn lání nǹkan bí aago mẹ́jọ sí aago méjìlá, èyí tó kù ó di bóyá after 4 o'clock, má kàn wà bẹ́ẹ̀ náà ni. So inú láti Monday bí ó bá ti di pé mi rórun sùn, má gbé bíbélì, má máa ka bíbélì ńgbà ń bá kàkàkàkà, má tún nọra sórí bẹ́ẹ̀dì, má kàn máa yí náà ni, orun ò ní wá, ó di after 4. After 4 yẹn mo lè sùn bí wákàtí kan or 30 minutes, mo á ti tún jí kalẹ̀. Mi sùn pé 7 o'clock tó dìde, mi ṣiṣẹ́ kankan. Òkè ọya mo ti wá. Ìgbà tí wọ́n ní kí jáde yẹn, àwa mẹ́ta la jáde. Bàbá gbé, wọ́n ní àwọn fẹ́ fún wa ní handkerchief bẹ̀tẹ̀, àwa mẹ́ta, wọ́n lẹ́yọkan ló wà, wọ́n wá fọwọ́ lé wa lórí. Mo kọ́kọ́ délé ní lọ́wọ́ ọ̀sán yẹn kí n nọra lẹ̀. Orí mi kàn ń gbóná ni, ó ń gbóná. Mi mọ̀ pé Jésù ń ṣiṣẹ́ lọ́wọ́ ni. So ìgbà ó wá yá, mo wá lọ, omi tí bàbá fún wa ńgbà yẹn pé ká lọ fi fọrí, ó sì ṣẹ́kù, mo bá dà sórí. Ìgbà tó wá di lálẹ́ mo wá sùn, àfi bíi pé bíi bébì mi pé mi sùn rí. Mo wá ń sùn. So bí ẹ̀ẹ̀mejì mo jí tọ̀, mo bá tún nọra lẹ̀, oru yẹn ti tún mi sùn pé aago méje ní orí bẹ́ẹ̀dì, aago mẹ́jọ mo dìde lẹ́nu.
0: Irúbọ tó ń ṣe yìí,
1: sacrifice that doing,
0: òun náà la ń lò fún rédíò.
1: What we use on radio,
0: wà á tún lo irúbọ ìlànà.
1: Ẹ̀gbọ́n yóò use that sacrifice this night.
0: Olúwa,
1: Lord.
0: Olúwa,
1: Lord.
0: Mo ṣe irúbọ ìlànà.
1: You sacrifice this night.
0: Olúwa,
1: Lord.
0: Fún mi ní ẹ̀rí.
1: Give me testimony.
0: Lórí ohun tó ń gbomi jẹ lójú.
1: And what is making me shed tears.
0: O fún Anna ní ẹ̀rí.
1: You gave Anna testimony.
0: Ṣé ẹ̀rọ kó sunkún last year?
1: She cried last year.
0: Elikana ló lọ bá pé.
1: Elikana went to meet her.
0: Wọ́n sunkún.

0: WhatsApp number.
1: Tẹ́ máa lò fún àtẹ̀jíṣẹ́.
0: Yálà
1: fún ẹ̀rí yín ni tàbí ẹ̀bẹ̀ àdúrà.
0: Àwọn
1: ọlọ́mọ dá inú.
0: Òun
1: ni
0: 091-63-57-27-75.
1: Facebook page wa Prophet Olùdọ́pọ̀
0: Israel.
1: Instagram wa Prophet Olùdọ́pọ̀
0: Israel.
1: YouTube channel wa Prophet Olùdọ́pọ̀
0: Israel.
1: TikTok wa Prophet Olùdọ́pọ̀
0: Israel.
1: Orúkọ ilé ìjọsìn wa ni Àtúndọ́lá Apostolic Church Ológo Jùlọ.
0: Ekeye
1: Lata Glory. O wa ni Surajo
0: Street.
1: Ikolado si Road. Eleyin
0: Bus Stop.
1: Ipaja Lagos.
2: Mo gbàdúrà fún.
0: I pray for you.
2: Gbogbo tó gbomi jẹ lójú.
0: What is making you shed tears?
2: Tó ṣe ìrúbọ ilé
0: lórí. Sacrifice on.
2: Bó ṣe ṣe ìrúbọ
0: yìí. I sacrifice.
2: Tó fi fúrúgbìn sí radio program.
0: I use as a support
2: to the program. O tó gbomi jẹ lójú ẹ.
0: What make you shed tears?
2: Olúwa kò sọ díẹ̀ rí.
1: Àmì Jésù.
2: Gbogbo tó gbomi jẹ lójú ẹ.
0: Everything make you shed tears.
2: Nínú ilé rẹ.
0: In your family.
2: Lórí iṣẹ́ rẹ.
0: On your work.
2: Lórí ibùjókòó
0: rẹ. On your marriage.
2: Lórí ayé rẹ.
0: On your life.
2: Bí Anna bá ń sunkún.
0: If Anna is crying.
2: Lọ́dọọdún.
0: Yearly.
2: Ṣùgbọ́n tá a fún ní ẹ̀rí kan.
0: Gave her a testimony.
2: Tó padà kọrin tuntun.
0: Later sing a
2: song. Tó padà rẹ́rìn ayọ̀.
0: Later sing.
2: Gbogbo tí ìwọ náà ti ń fẹ kún béèrè.
0: What you are asking with.
2: Gbogbo tó ń gbomi jẹ́ ìkọ̀kọ̀ àti gbangba ló
0: bẹ̀rẹ̀.
2: Nítorí kò ṣerúbọ̀ ìlálẹ̀. Olúwa sọ di ẹ̀rí
1: fún àmì Jésù.
2: Wà á gbégbá ọ̀pẹ́
1: àmì Jésù.
2: Ẹ̀rí ìrì afárá
0: àmì Jésù.
2: Bẹ́ẹ̀ lolúwa
0: wà.
2: Jésù olúwa wà.
1: Ami, ami, ami lórúkọ Jésù.
2: Èmi wòlíì olútọ́pẹ́.
0: Báyìí Prọfẹ̀tì Olútọ́pẹ́.
2: Ọmọ Joseph ògbé
0: mi. Joseph ògbé mi
2: sèyí. Mo ń lògo lọ́wọ́.
0: Ayami ẹsẹ̀ máa gbé rí.
2: Mo máa lògo dalẹ̀.
0: Mo máa lògo dalẹ̀.

0: láàrin wájú bá ń kọ́lé àrólé ọba dáre ní gbogbo àgbáyé ọ̀gá kò ná lẹ́ni tí ì sàmàṣàmí olúwa dé sínú ayé rẹ
1: amen
0: ìrànlọ́wọ́ dé sínú ayé rẹ
1: amen
0: ìgbédìde ó dé sínú ayé rẹ
1: amen
0: ìsọdínlá ó dé sínú ayé rẹ
1: amen
0: ìrànlọ́wọ́ ó dé sínú ayé rẹ
1: amen
0: ogun náà kàn tán kí mi tó kó tó dé ogun yẹn ṣe báyìí
1: amen
0: ọwọ́ ayé tí ń tì ọ́ kiri ọwọ́ yẹn fò jáde
1: amen
0: ọwọ́ ìfàsẹ́yìn tí ń tì ọ́ kiri ọwọ́ yẹn jáde báyìí
1: amen
0: agbára tó ní òfin ló máa mú kúrò láyé agbára yẹn fò jáde
1: báyìí amen
0: ó yá láàrin gbogbo ẹbí rẹ afa olórí sókè
1: amen
0: láàrin ara láàrin ọ̀rẹ́ afa olórí sókè
1: amen
0: lórúkọ olúwa bàbá mi ṣàánú rẹ
1: amen
0: bó ṣe ń ṣàmí àánú wa orí
1: amen
0: bó ṣe ń ṣàánú ìrànlọ́wọ́ wa orí
1: amen
0: bó ṣe ń ṣàmí ògo rẹ padà
1: amen
0: bó ṣe ń ṣàmí gbogbo ojú ọgbẹ́ lára rẹ gbẹ
1: amen
0: bó ṣe ń ṣàmí àwọn tó ní kó fọkàn oníṣọ lórúkọ jésù ọlọ́run rẹ ó ṣàánú rẹ
1: amen
0: gbọ́ mi ogun tó ń jà ó yẹn ó dópin
1: amen
0: ìjì tó ń jà ó yẹn ó dópin
1: amen
0: gba ìrànlọ́wọ́
1: amen
0: gba ìrànlọ́wọ́
1: amen
0: ẹ jẹ́ gbọ́ tí ìwé mímọ́ sọ ní ìwé stone orí kìíní kíni verse 16 yẹn sọ ẹ ká jáde olùkọ́
2: ó sì wípé
0: yes
2: nígbà tí ẹ̀yin bá ń ṣe iṣẹ́ ìyá àgbà
0: yes
2: fún àwọn obìnrin bẹ̀rù
0: yes
2: tí ẹ̀yin bá sì rí wọn ní ìkúnlẹ̀
0: ẹgbọ́n o nígbà tí ẹ bá ń ṣiṣẹ́ àwọn ìyá àgbà àwọn ìyá àgbà wo ló dé sí lọ́wọ́ àwọn ìyá àgbà wo lórí ògo rẹ̀ ní kékeré wọ́n bí gbogbo ẹbí ló ní àwọn ìyá àgbà àwọn gbogbo ẹbí àbí ọ̀jábọ́látọ̀run ẹnìkan ló dé sí lọ́wọ́ nínú ẹ̀jẹ̀ ẹnìkan ní ó gbọ́gbọ́ gbá ìdí rẹ̀ tó fi ké bí ọmọ kékeré ẹnìkan ó pin ọ̀gbọ́n kó mọ fẹsẹ̀ jáde orí ló máa fi gbé jáde ẹnìkan lórí ìyẹn máa dé sí lọ́wọ́ ta ni ìyá àgbà torí tiẹ̀ dé sí lọ́wọ́ tó bá ṣàmí agbára ìpìlẹ̀ ó ṣe àwòtán ìràwọ̀ rẹ̀
1: amen
0: àní àṣẹ ìpìlẹ̀ ó ṣe àwòtán ìràwọ̀ rẹ̀
1: amen
0: ògo yẹn padà
1: amen
0: àánú wa orí
1: amen
0: mọnú wa orí
1: amen
0: ẹgbẹ́ o ẹ kà ṣáájú sí.
2: bí ó bá ṣe ọmọkùnrin ni ǹjẹ́ kí ẹ̀yìn kí ó pa á.
0: tó bá jọmọ ológo ni ẹ má jọ lọ bọ̀ tó bá ti lógo ẹ filẹ̀ kí lọmọ ológo ṣe fáyé gan ohun tó ṣe ni wípé ta ló fẹ́ ṣerú anybody kò sí ta ni ò fẹ́ kọ́ mọ tẹ̀hún kó sórí rẹ kò sí ta ló fẹ́ gbé fáàlì tẹ̀lé ẹgbẹ́ kò sí ta ló fẹ́ tò pẹ̀lú ẹgbẹ́ kò sí gbogbo èèyàn ló fẹ́ wà lókè ibi tó gun ti dé leléyìí o ibi tí wàhálà ti bẹ̀ leléyìí o ogun ìlara kìdá iṣẹ́ kíni kì ń tọ́ bọ̀rọ̀ gbogbo ẹni tó lógo láyé ni ọ̀tá máa ń dojúkọ nítorí wípé kò sí nígbà tí èèyàn mẹ́wàá bá dúró síbì kan tó pẹ́ nìkan ṣe ló ń dá orúkọ ẹ̀ tádé òfẹ́ kọ́ dá orúkọ òun ibi tí ogun kò ti bẹ̀ leléyìí pé tó bá ti jọ́mọ ọkùnrin tó lógo ni ẹ ṣe kíni
1: ẹ pa
0: bọ̀ tó bá jọ́bìnrin ni kí lóníkan ṣe
2: kóníkan dà sí
0: kóníkan dà sí ẹni tí ò lógo ológun gbọ́ni ẹ gbọ́sà ta ló máa ń bá wèrè ọjà jà kò sí kò sí tó àti jẹ́ wèrè wọn ò ní bàjà bọ̀ tó bá ti ri wípé ó ti ń fọhùn ta ló máa bá òkú jà ẹ tó ti kú òde kíni ó ti lọ alàyè ọlọ́run kò sọ wípé alàyè nìkan ni kò yin òun ó ní kò kú mọ́ bọ́jà torí pé kò sí tó kù fẹ́ ọ̀fà mọ́ tó táyé bá ti borí èèyàn kò sógun mọ́ kó gbogbo àwọn gómìnà gbogbo àwọn ààrẹ tó bá wà lórí ìjòkó ìjọba ọmọdé máa bú wọn àdán máa bú wọn bọ̀ tó bá gbé sílẹ̀ pé àwọn ò ṣe mọ́ kò ṣẹjọ́ mọ́ so tí wọn náà bá gbéraàwọ ẹ sílẹ̀ pé mi ò lògo mọ́ mi ò lára kò sógun mọ́ bá níwọ̀n ìgbà tó bá ní o sì fẹ́ lògo wá jagun o wọ́n yan àwọn obìnrin àgbà tí ògo àwọn ọmọ ísírẹ́lì pé ẹ má jọ ń lọ torí àwọn ọmọ wọ̀nyí dàgbà ní ọjọ́ orí wọ́n ń dàgbà ní iye jù wá lọ tá a bá dẹ̀ fi wọ́n lẹ̀ kí wọ́n dàgbà wọ́n lè darapọ̀ pẹ̀lú ọ̀tá íjíbítì láti kó ogun jà wá torí náà ẹ má jẹ́ ìdánkọ́ tiẹ̀ bí wọn dẹ́tọ́ tiẹ̀ ti ń dàgbà ọ̀pọ̀ ọ̀dọ́ ọ̀pọ̀ ológo ni ayé ti ṣẹ́ oyún ògo mọ́ nínú ẹni míì wọn ti ọjọ́ ìbí báyìí tó ń bọ̀ láyé náà ti gbogbo lọ́wọ́ ẹ̀ bó ṣe ń dàgbà ló bẹ̀ ti ṣọ́gbù bó ṣe ń dàgbà ló bẹ̀ ti làágùn bó ṣe ń dàgbà ló bẹ̀ ti jìyà torí ayé ẹ̀ ti dé sọ́wọ́ àwọn ìyá àgbà àwọn ìyá àwọn ẹ̀yà ìyá àgbà wọ́n ti kọ́ ní ìkọlẹ̀ ògo wọ́n ti fojú ẹgbẹ́ sàárín orí ẹ̀ pé kó máa wu àpá kiri lọ́jọ́ ayé ẹ̀ ni mi de bere aye lati bere to fi ku korogolo tori pe obi awon iya agba o ti wole lo mo kekere won ni e pa mu ki se ko ku papata o ku lo ni ko gba lowo e ani awon ko pata ko je pa yan ki yan ku di pe won ta yan si lo awon ko wa won te ni pa o ba won pa o sara ah o n gbo mi bayi o ma se o ti ro gbogbo e pin pe iku lokan I ore ki se ku o o tun mu ko gbo mi lo ni tu ma si pe ireti nbe
2: yes sir
0: fun igita ge ni ori
2: yes sir
0: ireti nbe fun igita wedule to ta gburo mi yo yo jade ate ta te lojo yo ta ta ta se lo run wa loruko jesus ireti re yen o pada sinu jesus
2: amen
0: ani ireti re o pada sinu kristi
2: amen
0: iranlowo ton mu ekun ko loju eyan o dide fun
2: amen
0: egba o ani ya won mo logo be ti o ta de da duro won le struggle won gbawe o le si won se soru o le si bo je ngori oke mo lo si ko si woli to si na be lowo e ko si ororo to si nle ko so mi ti oni o ti se woli de de po fa se ko ti se woli bo su to fi se woli tan but o pada won woli alase awon ariran lo ba pade awon ariran o logu to be se fun e awon alase lo ma be se to ro re oko ninu odo ti a fi ase ran ni ma ni mo je ni pori ofe kristi mo fe ko wa ninu ipare ta o se se ni 29 30 31 iwo fun ara e wa won ton pe ni demonstration of the power of the Holy Ghost and of power wa won ton pe ni idonwo ati fan asoru oloju korodu tori eni to le gba nowo iya agba woli ni o iya agba tori won ki fokuku segun okuku okuku lo imole lo ma segun okuku so wa pade Christ and go mesan ni ale ni pade na Wednesday Thursday Friday oluwa wi pe aye awon lo ti gba be bi oro ru ofe fun won ma gbowo lowo won atomode o atagba ejo eyan mo lorun ireti nbe fun wa gba ororo yi ni ago mesan alale ni pade yo ma bere ma so pe bi ti mo gbe jina ohun to mu ko gbe mi lo ni tumo si pe aran mi si o baba bawo la se ma debe e pe awon number yen fun o
2: 0915899 4696 0915899 4696 or
0: 081 32 38 94 15 081 32 38 94 15 aladua to gun ba bori e ohun lo ngba kan bori ohun ohun lo gboran 29 30 31 o seta wa yi Wednesday au gbadua ye fojo meta ta ma fi won new month ni August 1st o January won be waste here February won be waste here March won be waste here ti lo de June o ri kankan to le toka si o de rerin oni won we be we be oni olorun lasiko ni tonto gbogbo lo lasiko but tell you by enforce reality eyan ku sinu ogun so mu ya won to ku sinu ogun lawon ni lawon ore ni so mu ya won to ku sinu ogun nu le to mo ni so mu awon to gboke to jabo to mo ni owo na wan woro pe what will be what may be may not be tell you by the sister lanje ko face ayan mo e ota amayoyo okuku ayoyo agbara emere ayoyo sugbon ko je ko bo mi lo ni tumo si pe ara mi si oni ye oluwa ara mi bi woli re ni to ba ti nbo to ba ti de idimu ise roundabout face on my gondo draw the genesis bus stop wa ni petrocam ni junction ye bi okada ni ona to gbe petrocam ye ni bakare street lo nlo so ti woli bankale wa gbe debe tete depo le ni waju joko si o ago mesan ni baja bere ba mo le advice ye ko de lago mejo ko le gba number lati ri mi abati n pari soru gbogbo eyin te wa ma le dayin lohun e bere pastor Joshua e bere pastor Gbenga e bere pastor Emmanuel wa fun ni number pe woli fe ri yin fun 3 days ye mama dayin lohun atawon to ti wa ni Sunday ti mo ti da lohun gbogbo yin ma da lohun bi oluwa ti wa ti emi re wa ẹni tó ní kó fòkúrin sọ pé ó ní ní ẹ̀rí nínú pàdédé mẹ́ta yìí kí ó tó jẹjọ west yìí kó àti pa ọ. ẹ jọ ìyẹn mọ lọhùn àsìkò jíjẹ ti tó ọmọ ológo ti dáràn tó bá ti jọ ọmọkùnrin ni ẹsẹ kíní
1: ẹpá
0: ó yẹ kó ọmọbìnrin ní ẹsẹ kíní ẹdá sí ẹ pé àwọn nọmba yẹn máa pè mí tí màá fi gbé bàbá báwo la ṣe máa débẹ pé àwọn nọmba yẹn.
2: 0915899 4696 0915899 4696 or 081-3238-9415 081-3238-9415.
0: Eléyìí ló dá mi lójú jàjọ gbàdúrà méje yìí ká tẹ kọkọ gbà náà ká tó dókè lọhùn á dára fún ọkàn rẹ dẹ balẹ ẹjá dókè lọhùn.
3: Ogbogbo tí ọ̀dájú ayọ̀, ogbogbo ti dojú ẹrù. Jésù Olúwa ṣe tó fẹ́ wá ojútùú sí ọ. Nípa sẹ̀fẹ̀, àyànfẹ́ ọmọ. Prọfẹ̀ bá ń kọ́lé Ọlọ́run wájú àrùn ní ọbádàrẹ́. 3 nights of restoration. Oru mẹ́ta ìbúbọ̀ sípò. Látọjọ́ Wednesday 29 to Friday 31st July 2026. Oríire gbogbo tó ti pàdánù. Àwọn ẹ̀tọ́ tó tọ́ sí ọ tí òkùnkùn ti jà ọ lólè ẹ̀. Ẹ̀mí àwọn wòlíì fẹ́ ṣàwárí ẹ̀dá padà fún ọ. Nípasẹ̀ pẹ̀pọ̀rọ̀ sí Ọlọ́run aláàyè. Àwọn olórin àmì kíngà jídára. Akọrin Jésù. Pẹ̀lú mínísítírì Ẹ̀sítọ́lá Kẹ́mi. Àròlé ọbádàrin Prọfẹ̀ Bankole Ọlárin iwájú yóò máa sọ tẹ́lẹ̀ lúkọ Jésù iṣẹ́ agbára yóò máa ṣe. Aago mẹ́wàá alẹ́ nínú àdúrà máa jò. Lọ́jọ́ Wednesday 29, Thursday 30, àti Friday 31st July 2026. Bẹ́ẹ̀ni wòlíì máa ń pè òróró ojúrere fún yẹn 2000 lọ́fẹ̀ẹ́. Ó yá nínú ìjọ Christ World Gospel Mission. Tó wà ní nọmba 8 Street 10, Bakare Street, Bay Petro and Filling Station. Iṣẹ́ rí ìgan dòrò. Nílùú Èkó, ohun gbogbo tó ti pàdánù. Jésù Olúwa ṣe tó fẹ́ dá padà fún ọlọ́pọ̀lọpọ̀.
0: Mo kí ọ kú oríire. Àsìkò òdìdí rẹ ti tọ́.
2: Gbogbo
0: ẹni tọ́nà ti dín fún tẹ̀rọ owó ná tí gbogbo ẹ ti dàrú. Jésù náà máa gbé yín dìde. Bàbá mi náà máa gbé yín dìde. Ẹ jẹ́ gbàdúrà. Sọ pé ìyá àgbà.
1: Ìyá àgbà.
0: Tó sámi lọ́gbẹ́.
1: Tó sámi lọ́gbẹ́.
0: Kú.
1: Kú.
0: Mi ò gbọ́. Ìyá àgbà.
1: Ìyá àgbà.
0: Tó sá ògo mi lọ́gbẹ́.
1: Tó sá ògo mi lọ́gbẹ́.
0: Ó yá kú o.
1: Ó yá kú o.
0: Àdúrà. jẹ́ kí òun ó gòkè sọ pé olúwa.
1: Olúwa.
0: Àwọn ọmọdé lọ sí. Àwọn ọmọdé sí lọ́wọ́.
1: Àwọn ọmọdé sí lọ́wọ́.
0: Tó da ayé mi ru.
1: Tó da ayé mi ru.
0: Gbà mí lọ́wọ́ wọn.
1: Tó da mí lọ́wọ́.
0: Ẹ gbàdúrà.
1: Lọ́kọ̀ Jésù. Ẹ̀mí náà bàbá o. Àwọn ọmọdé sí lọ́wọ́. Àwọn ọmọ àwọn ọmọ àbí sí wọn lọ́wọ́. Tí wọ́n ti àyàn àjọ bẹ́ẹ̀ mi ru. Olúwa gbà mí o. Bàbá o gbà mí o. Gbà mí o. Gbà mí o. Bàbá gbà mí o. Lọ́wọ́ wọn bàbá gbà mí o. Bamio,
0: Dáwọ́ dúró.
1: Olùkọ́ Jésù ẹ̀mí mọ́ ohun àtẹnudúró tó dánudúró ní olùkọ́ Jésù. Dáwọ́ dúró ohun àtẹnudúró ọyẹ́ mi ọyẹ́. Dáwọ́ dúró.
0: Jésù Olúwa wá.
1: Amen.
0: Ẹ sọ pé ibo ni wọ́n ti sá mi lọ́gbẹ́.
1: Ibo ni wọ́n ti sá mi lọ́gbẹ́.
0: Ẹ jẹ́ Jésù.
2: 081-3238-9415 081-3238-9415
0: So Bati De Bami Sofon we pay Oferi Woli Bere Pastor Joshua Bere Pastor Benga Bere Pastor Emmanuel Wa Fweni Number Tabati Mpari Shoru Mabe Senda Ilon Ekba O Titi O Ni Shoro Sheo
2: Amen
0: Titi O Ni Shoro Sheo
2: Amen
0: Wani Topa Joma Kuni Ni Eche Kini
2: Epa
0: Omo Bile Eche Kini
2: Edasi
0: Aye Ira wa ile lo ma nwa o ogo ile lo ma nwa o won ki nwa won lori buruku ile en to ba se aseyori me lo ma nbaja won ki nbe ni mi ja daddy bawo logun mi se le tole se mi le kan ni iwo ne kan ni tori pe iwo ni awon to wa nu le yen to ba so pe ologun olo ija titan ko sogun mo ba to ba ni o ti fe dide o ti fe je eyan o ti fe laye ja oga won mi o won mi pile won mi ogo e won mi dile e gbogbo no ma fi ba ologun ja won fowo baja won fi isan baja one for anything of him badger.
4: Yes,
0: so top to bat in the go rep. Come up, go rep. So nick back what you go go rep, yeah. So go up, go why you go to go to the leo. Oh, why you go say, let's say, do I? Oh, move him, we are sitting up at the matai. I do I? Oh, do I will pay? Give me or 2,000 for a way, at a mate, at a bar. But me, only busy, and you keep busy for your man. As you could do no way, all the Latin did that, but me don't mope, why did they start?
4: Amen.
0: And me mope, why did they say?
4: Amen.
0: And me mope, why did they say?
4: Amen.
0: Oh, why, cruel little money? One in yes, not if you are docketa, if you are la nulle. If I day, or domitani, if I day, mopada possible, at the man, banning 29. 30-31, I want to cross over. See on the 1st August. August. I am my boy. I want you to offer. Do I bear it? Why are you going to do for it? Up on up. 31st, when I'm on the church. Madam, when I lay you, but boss, you don't know me not it here. But boss, don't need it here. Every day, don't know me not it here. Only a man right back, pada. Tony Bobo, Tony Bobo, Tony Bobo, Tony Bobo, Tony Bobo, Tony Bobo, Tony Bobo, Tony Bobo, Tony Bobo, Tony Bobo, Tony Bobo, Bayo you just hang Baba you oh pipia or ni di gang gang ni pade ya bere pade mi agome jolati bere oh my lord bami or not the man la for
4: amen
0: Baba Baba na she ma debe epi ango no ba e for
2: 0915899 4696 0915899 4696 or
0: 08138 94 15 081 32 38 94 15 And you defend travel to any passport to travel, and you didn't travel tell it, look at you, what I do, and the Loma, but where you TNT or Ta, Totti Bobuti, and Totti Lepwood in your car, and you take a business in the Daru, and that is a barrel with a room by your pair, second share, Abakimashe, that of Badua, Wally, Kidoluangui, Tony, and the Mamma Wadele, only I do. Bobby, are you a friend, my boy? Said Gia.
4: Yes,
0: so that the book will buy your one celebrate here. Yeah? Well, Kia got it badua, dad of badua, lalay, lonely gagaga, only Wednesday, Thursday, Friday. I want to just cross over, see new month. A year, when you are back on.
4: Amen.
0: A lady, my brother, who follow your other car. I don't know.
4: Amen.
0: Money, I don't know.
4: Amen.
0: Or love the book with you, or love as a killing, as if I want that. Anybody that do a new year or like a little, it's a baba,
4: baba,
0: no diamo,
4: no diamo.
0: You forgot me, Bemi, today.
4: You forgot me, Bemi, today.
0: I do a
4: God, yes, and you know, baba, no diamo, be bad, Bemi, today. Be bad, Bemi, today. Baba, no diamo, no diamo, be bad, Bemi, today. I don't know what you are calling.
5: So get better.
0: Be me de leona. Ra baba kanye le mi dide tawo olola bade loruko yesu be ogo re pada
4: amen
0: baza
4: darua
0: baza
4: darua
0: o ba ti ba ke yen die mi ni ibi kibi to ba de na ni mo so so pe baza lo lo wa gbe ode be ma je ma gbe ma je mu ni o wa gbe ohun mi ipa gbe ipe mi ah bo tu ki e pe wa lo ni re to to de ni to ni ipe egun ya do itan dajo gbadua oni ola otunla afi crossover son the first Saturday o ma lagbara oruko mi ni woli ola re waju ban kole ipe itaju pe awon number eyin 300 tititi ma fi be ma try e baba e soro ase saye mi ba mo se ma debe ororo yi a ma fun omode alfaba ofeni o oru oni kata saere kete ku agba ti e lale yi lale ola saere ba o se n gbo bayi to pipia tete plan yare ko si to dina ju e kola wa tori pe anywhere alaki leleko tete ma sabo ko agba to duodi e pe awon number ye ge fun o
2: 0915899 4696 0915899 4696 or 081-32-38-9415 081-32-38-9415
0: bo se gbo mi lale yi a je wi pe o wa lara awon ta ro mi si ma fi dola o ori ire o ni gba bode
4: amen
0: bazaar
4: narua
0: god bless you
3: ogogo ti adaju ayo ogogo ti doju eru jesu lo wa se bo fe wa ojutu si o de ma se me ayo se me profe ba n kole ola re wa ju aru ni o ba dare 3 night of restoration oru me tai bo bo si po latojo Wednesday 29 Friday 31st July 2026 orere gogo to ti padanu awon eto to to si ati ogogo ti ja ololi e mi awon woli fe sawari e dan pada fu o de ma se pe poran si olorun alaye awon olori Kinga Jidara, Akorijis, Balumere Stress for Lagami, Aroli Obadari Prophet Bankpoli Olare, why do you my sotele, Luka Jesu, Isangbara, you my shay, Agome Wale, Nina Roma Joe, Lord on Wednesday 29, Thursday 30, at Friday 31st July 2026, Benny Woli, Mankoro, Jurele Funya 2000, Love Fair, Oyale Nijo Christ, One Gospel Mission, Forward in number 8, Stroke 10, Bakare Street, B.I. Petro and Philly Station, Ishari Gondoro, Beluego, Omo Gwoto, Timbadanu,
6: from Lagos, this is
7: Jordan.
8: This is Jordan 105.5.
9: Station with a voice for entrepreneurs.

0: Sir, ọ̀nà mi ńlá ìran mi sẹ́ ọ̀nà mi ńlá ìdánimọ̀ mi sùn mọ rí àwọn kan tó ń gbọ́ mi.
1: Ó
0: bẹ̀ gan ìlérí wà lórí
1: wo
0: ṣùgbọ́n ogun pọ̀ púpọ̀
1: bàbá
0: mi wípé
1: wòlíì
0: ẹ parí ogun yìí
1: finish this battle
0: ẹ sọ wọ́n dé èèyàn
1: padà
0: mo ní èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ mi bí
1: tó
0: ń fẹ́ sọ ẹ̀rí ẹ̀
1: engineer
0: gbé ọkùnrin wọlé
1: bring up this man
0: ká wá wọnú àdúrà
1: ni then we enter to pray of mercy
0: kí wá parí
1: ẹ̀ and I come around you
0: engineer
1: gbé
0: ẹ̀rí yẹn wọlé
1: bring up that testimony please.
2: Praise the Lord.
3: Hallelujah.
2: Praise the living Jesus. Orúkọ mi ni engineer Adémọ́lá Odúnáyà láti ìlú Ìjẹ́bọ́dé. Mo jẹ́ ìkan nínú àwọn ọmọ ìjọ yìí tí mo lè máa wá sí program yìí. Mo dẹ̀ ǹdẹ̀ máa ń ṣe block industry ní ìlú Ìjẹ́bọ́dé táwọn èèyàn mọ̀ mí dáadáa. Gbọ́ bí òní mọ́tò tó fi máa ń kó block yẹn. But mo wá sórókè yìí pẹ̀lú ẹjọ́ kan pé olúwa báwo máa ṣe máa yọ block pé tí bá yọ block bíi 4 million, 3 million. Àwọn tó máa bá fi mọ́tò ko àwọn lọ́ máa gba ìdájọ́ owó yẹn. Kínní ẹ̀ ń jẹ́ ẹ̀dọ̀ kan fún mi. Mo ṣàwà sí bíbá nígbà tí mo padà sílé bí Ọlọ́run ṣe gbé aláàánú kan dìde nìyẹn tó gbé contract kan fún mi ṣá. So kí n má ṣàfọ̀rọ̀gùn mo rí owó mo lọ sí àpàpà mo lọ ra mọ́tò wọ́tọ̀ 16 million naira Toyota Castle àwọn náà lọ wá bíbá ẹ̀ òun mo fi wá sórókè pé lẹ́yìn náà mo tún jáde pé olúwa mo fẹ́ kúrò lẹ́gbẹ́ mílíọ̀nù kó sọ mí di bílíọ̀nù lórókè yìí n dẹ̀ mo kọ́ lọ́wọ́ máa ṣe because nǹkan tó ṣe yẹn ó yà mí lẹ́nu nínú fámìlì mi èmi ni mo kọ́ kọ́lé kódà èmi mo tún kọ́ ra mọ́tò tó wọ́ more than 10 million naira so ìyẹn mo ṣe wá sórókè pé ọlọ́run gbọ́ àdúrà lórókè ìdí ọpẹ́ mi nìyẹn.